0: για σου μαβάλα κι εγώ. Όλοι ο μύτης, όλοι τρελάω το μάνα. Όλοι ο μύτης, όλοι τρελάω το μάνα. Όλοι ο μύτης, όλοι
1: τρελάω το μάνα. Κι λόγια λέμε, κι λόγια λέμε.
2: Mo mo mo sere leyin eti bishi ni
1: leti bishi e
2: pelu video ko ti mo ri mo ni
1: ato wakati melo ko to da ipada igba o lo ti wa lodo e
2: bi ko bi 7 yen na
1: ni role
2: be
1: igba to ma pada rira iloke kina la go so ngba yen
2: ile ti shu
1: ta lo koko ri e igba to da ipada
2: Baba kan ba yin ohun lo na lo fun mi lo moto ti mo fi wa le
1: Olo apariwo pe baba kan ti
2: Baba ese kan gan mo wo dele
0: Baba ese kan lo ba ipada wa le
1: Beta se e ba ipada
2: Aso
1: Phone owo nko
2: o ti baje gbogbo e
1: Baba mo ba yin dupe pe make se nu baba Omo du melo ni yin daddy
2: 75
1: Ti wo lo ngba pe igba te pe 75 lokun wa gbomo lo
0: Ah Ti ago mesa to lu ni gbogbo eyan jo ti de ifo ni aro yi Bọ́jì ní ọ̀rọ̀ rà bí ọmọ tí mo fẹ́ pín fún ẹ̀rẹ̀ kọ̀ọ̀kan lónìí. Tó bá ti ń bọ̀ kó bú èèyàn mẹ́wàá dání. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀súbọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní Ògùsè. Ní bọ́ọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà ká gbé ẹ lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọfákẹ́yẹ. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Fọlọ́bẹ̀lẹ̀ gbọ́mi dáadáa ọ̀rẹ́ Kò yú ẹnikẹ́ni sílẹ̀ bó ṣe ń ṣe lórúkọ Jésù àdúrà rẹ yóò gbà ó. Mo ti sọ ní àná ní orí afẹ́fẹ́. Wípé ìrọ̀lẹ́ ní aago márùn-ún. Mo wọ̀ ní ṣọ́ọ̀ṣì bàbá òjò adé. Mo dẹ̀ máa láti gbogbo àwọn tí mo bá bá ń bẹ̀. Bẹ́ẹ̀bi sọ gbogbo abiyamọ tó bá wà ní alákòókò àti agbègbè rẹ̀ pé bàbá alábiyamọ ń bọ̀ ń bẹ́ o. Jésù rán mi sí ọmọdé fẹ́ jíṣẹ́. Tó bá ti dédé lé mọ ti alákòókò. Wọ́n kà bẹ̀rẹ̀ nọmba 26 Moses Orimolade street. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílẹ̀ ṣe bí àdúrà wa ń gbà.
1: Ó gbà ó, a dúpẹ́ o.
0: Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
3: Hello, hello, prophet 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fakẹ́yẹ̀ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o ní máa bọ jẹ mọ.
4: From Lagos, this is
5: Jordan.
6: 5.5 FM. This is Jordan 105.5.
7: Station with a voice for

Ẹni bá mọ rírì rẹ̀ kò bá mi gbéga. Ọba mi káwọ́, kí wọ́n ra ọmọ yín láti North America ní sàn ọ́. Ìṣìnà ọ̀pọ̀lọpọ̀ túbọ̀ fún fún wọn lórúkọ Jésù Kristì. Ó ṣẹlẹ̀ pé ní ìjẹ́ àmìlẹ́jọ́ Sunday, mo kọ̀ dé láti church. Màá ń sọ lọ́kàn, wọ́n jà ní ilé pé ìmọ̀dàrọ̀ owó lọ́sẹ̀ ìkẹ́. Wọ́n dẹ̀ fọwọ́ kan owó tó máa ń praise ní every Monday throughout the week. Màá ń sọ ní ọkọ̀ mi ká, olúwa kí ló dìbò àti èrò owó lọ́sẹ̀ yìí lọ́rùn mà ṣáánú. Ibi tí èrò owó lọ́sẹ̀, àbí tẹ́ sọ pé àìrò owó lọ́sẹ̀ mi ìrówó o. Bí tí mo ti ń sọ̀rọ̀ yẹn ní ọkàn mi bẹ̀rẹ̀ mọ́tò mi wá wípé owó tó rí bíi 2 weeks ago ṣé o ṣe testimony mi. Mo ní mo sì dá mi wá ẹ, ó ní pé yes, o sì dá mi wá bọ̀, ó ò sọ ẹ̀rí ẹ̀. I'm sorry, mo ṣe mú fún mi nìyẹn lójú ẹsẹ̀. Mo sọ testimony yẹn tán. Mo kàn feel like well, mo ní láti rest. Mo ṣe wọn lọ ọbẹ̀dúnmọ̀ ni mo lọ sùn. Orí pẹ́ẹ̀dì yẹn ni mo wà tí mo ti sùn lọ. Mi ti sùn 30 minutes ní fún mi rìn padà. Mo pè mí pé mo rí bá sáfíìsì kan ti lọ bá bí oṣù kan sìn. Mo kàn lọ ṣe dìbò ìrìn fún mi. Mo ṣe kìnnì mi pé wọ́n ti kọ check kan fún ìgbé mi ní check lọ́wọ́ àwọn. Ìbá mi ò bẹ́rẹ̀ láti bẹ̀rẹ̀ pé lọ́wọ́ mi check yẹn. Inú mi so dùn kí àwọn ọmọ dá lójú mi pé olúwa ní tí o ti pè pé wọ́n na wa. Ẹ̀dẹ̀ ìjà ń lọ́n tó tó ìlú pé kì í sọ testimony yẹn o. Kí ni ìdíwọ́n tó ń dígbà tètè dé kíákíá? Tẹ́kì ìdádẹ́ra mi kí mọ́mà ẹ̀pẹ́ fún wa lórúkọ Jésù Kristì. We love you.

0: bàbá mi o, ọmọ wọn la ní láti rí bá sírò rẹ̀. Bàbá mi, mo tún ní kí iṣẹ́ ẹ̀rí mi sọ ni o, ẹ̀jẹ̀ bá mi gbé, mo ti sọ tẹ́ bá mi gbé. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Kọ́kọ́lá Mission International tó gbàdúrà tèmi náà ní August ọdún tó lọ. Tẹni ká wá fún prayer 1 hour 30 minutes. Mo láǹfààní láti join. Bàbá mi, ẹ wá ní pé ká láì dàn, ká dọ̀gbálẹ̀, ká bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ kọ́ lọ ń ṣe fún wa kó tó di August ọdún tó ń bọ̀. Bàbá mi, mo béèrè fún nǹkan mẹ́ta. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì tó ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́dún yẹn tó parí, èmi náà fẹ́ ṣàṣeyọrí. Mo fẹ́ káyé kí mi kú oríire, mo fẹ́ ṣe freedom. Orí ò ti pẹ́ tí mo ti fẹ́ ṣe tí mi ò ní ṣe. Mo ṣáà béèrè lọ́wọ́ Ọlọ́run kó jẹ́ kí èmi náà ṣàṣeyọrí kọ́dún yẹn tó parí. Ẹlẹ́ẹ̀kejì tó jọ bẹ́ẹ̀ tí mo wá béèrè ni pé December ni birthday mi. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́run jọ, kọ́lọ́run òjijì jọ, kó ṣe fún mi yàtọ̀. Mo fẹ́ ṣe yàtọ̀ lọ́nà tí mi ṣe rí. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá béèrè pé kọ́lọ́run jọ kó bá mi bá gbogbo àìsàn wí nínú ayé mi. Kọ́lọ́run bá mi parẹ́ pátápátá. Bàbá mi, mo dúpẹ́ pé kọ́dún tó lọ yẹn tó parí 2025, Ọlọ́run ṣe oore mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run ṣeré mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo ṣe freedom mi ní November, mo ṣe birthday mi ní December. Kéèkì tí mi ò gẹ̀ẹ́ látìgbà kan ti bí mi, mo gé ní ọdún tó lọ yẹn. Ọlọ́run ṣe fún mi lọ́nà àrà, lọ́nà ìyanu. Ọlọ́run dára sí mi gidi kan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti August yẹn mi ò fìgbà kankan ṣàìsàn mọ́. Ọlọ́run mú mi lára dá. Ọlọ́run bá mi bá gbogbo àìsàn mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dá gbogbo kó padà fọ́. Ọlọ́run bàbá mi jọ bá mi gbé. Eléyìí tó tún máa jọ bí ẹni pé lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá mi. Ẹni ká máa gbàgbá fún ìrànlọ́wọ́ àsìkò olóore àsìkò. Bàbá mi, mo dúpẹ́ pé mi náà ń rànlọ́wọ́ àsìkò. Mo rí ìgbà ẹni tó ti gbàgbé mi tipẹ́tipẹ́ láti jọ. Mo sẹ́ndì owó sí mi lọ́jọ́ Sátọ̀dé pé kí n fi kún ọ̀wọ́ ṣọ́ọ̀bù mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì tó gbẹ́bẹ́ àdúrà tèmi náà. Mo dúpẹ́ o. Bàbá mi, ẹjọ́ bá mi gbẹ́ yìí. Mo ti sọ́ sọ́ ẹjọ́ bá mi gbé o. Ẹjọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dá gbogbo ogun padà fọ́ Ọlọ́run. Mo dúpẹ́ o. Ẹ ṣe o bàbá mi o. Ẹ ṣe o.
1: Sí omi yẹn tí n bá ti gbé gbogbo àwọn testimony ìrànlọ́wọ́ ìtàn wà wá fi ọwọ́ mẹ́gbáyà ní ìgbà mẹ́sàn-án èmi ni ìrànlọ́wọ́ kan. À ń bá ṣe ń bá a lọ yìí ẹ̀ ń gbé bò wá bá mi ní ìsìn lórí Facebook. Nítorí èrò kan la wà báyìí o, nǹkan ti yan gíná. So tó bá ti di 6:30 láàárọ̀ kùtùkùtù yìí ẹ gbé pàdé mi lórí Facebook, TikTok, especially ní YouTube. Ẹgbẹ́ pàdé mi.
2: I am so happy. Inú mi ń dùn láàárọ̀ gan. Inú mi ń dùn gidigidi. Torí wípé Ọlọ́run ṣe ohun àrà, Ọlọ́run ṣe ohun ìyanu. Ní last year tí mo lọ sí Jerusalem, mo gba píkṣọ̀ àwọn èèyàn méjì tí wọ́n rojú Ọlọ́run fún ọmọ. Mo mú píkṣọ̀ ọmọ àti ọkùnrin. Mo lọ sí upper room láti gbàdúrà fún wọn. Gbogbo ibi tá à ń dé ní Jerusalem ni mò ń kó píkṣọ̀ wọn, ni mò ń lọ sókè pé Ọlọ́run bá mi pèsè ọmọ fún àwọn

0: sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ tàbí sọ̀rọ̀ odi wọn ti wá sọ fún mi pé mo so ó ṣàṣọ fún mi pé àwọn wà nílé nípa ilé lẹwà àbẹ travel wọn nílé làwọn wà wọn wà sọ fún mi pé àti ẹ wà nínú I am so happy inú mi dùn because she is not my biological sister but she is more than a biological sister to me she is everything to me anytime tí mo bá nílò nǹkan àbí mo nílò owó fún iṣẹ́ mi ẹni pé ọlájùmọ̀kẹ́ yá ní ìṣòro jẹ́ ká lọ ẹni mi ètò máa lọ máa dúró fún ẹ máa I will stand for you tó jẹ́ gàlátọ̀ kò jẹ́ any place kódà kí n sọ pé mo fẹ́ gba owó lọ́nà mẹ́ta she was like yeah let's go àmì mi ṣe àfọwọ́ with in fact I don't know I don't understand but I just thank the name of the Lord I bless his name this morning for this good news and before I run ẹnì kan náà ti pè mí tẹ́lẹ̀ lẹ́yìn lára àwọn church member lára àwọn tá a jọ wà ní fundamental tó ń sọ fún mi pé àwọn wish pé wọn ti grant àwọn ní iṣẹ àwọn tó dẹ grant àwọn ní iṣẹ láti overseas ni so I am so happy ni mo reason why I don't know why I have not been going to work since yesterday mi lọ sí ọjà mi ní àná mi ò lọ ní I was just at home mi mọ pé àwọn ẹrí láyìn àbáyìí ni mo fẹ máa gbọ ọlọrun dọkún lọ lọrun pàfàsì mo yìn ẹ lógo olùwà ṣe mo dúpẹ torí pé ẹ ṣe tí àná mi dúró ọlọrun mo wá gbàdúrà pé ẹni tí ẹ bá mi ṣe oyún fún lórúkọ jésù a bí láyọ a rí gbẹjọ a rí gbẹrẹ mi ṣe lórúkọ jésù ẹni tí ẹ kò ṣe iṣẹ fún iṣẹ yìí á jẹ iṣẹ tánú ayé ẹ lọ ní ògo tuntun lórúkọ jésù I am so happy and I believe that this one I am receiving testimony left and right back to back my own testimony too will come out and even though I have a lot of testimony to be nínú ipò ọjọ́ pínlẹ̀ yìí náà ni mo ti ra ṣọ́ọ̀bù méjì tó wọ́n ti ní 5 million sínú ọjà inú ìpè bàbá mi ọjọ́ pínlẹ̀ yìí náà ni ọmọ israel àjọba ló ti jáde fún mi ní last year inú ìpè yìí náà kan náà lọ́lọ́run tó ti ṣe mọ́tò fún mi àti ìdílé mi ní last week inú pé yìí mo mọ̀ pé ohun rere lámúdẹ ìgbà mo pẹ́ lọ́nà máa tún gbé ọkọ̀ mi náà dìde lọ́nà tó kọjá òye ni testimony mi máa tún jáde kí ọdún kó tó parí kí oṣù kó tó olè my testimony is still coming out back to back in Jesus name I thank you I thank the name of the Lord and I thank I pray for our father in the Lord and more anointing more unction to function you will not die your children will not die your wife will not die God will increase your anointing in Jesus name thank you our father for the word of encouragement and everything you are doing to us thank you Lord God bless you sir
1: gbogbo eyin te ba wa ngbo mi nilu oba te ejo mo to lo tin sanu ebo na mo mi etele mi lo si israel ati jordan five fasa ni je ki mo mi e na do ko no travel jo no ogun baalu ya je mi ati mo mi o tun lo bi an bayi lo gbadua fun yo tun da ju be lo ran mo mi e lo da di e lo jerusalem ibẹ̀ ni mo ti fẹ́ ṣe counseling for the first time ṣe mọ̀ pé mi ṣe counseling ẹ̀mi olúwa ní ta bá ti débẹ̀ kí n bẹ̀rẹ̀ sí rí àwọn èèyàn kémi àti wọn jọ mọ gbàdúà kì í wá ṣe yẹn nìkan a ṣe sóòrù a lọ sórí òkè nebo a de pisga a lọ sí sinai a de powerhouse gbogbo ibi tí jésù ń lọ àwa náà dé bẹ́ẹ̀ a sì lọ gbàdúà bẹ́ẹ̀ mọ́mí ẹ ó gbàdúrà fún ọ rán mọ́mí ẹ lọ sí israel àti jerusalem and ìwọ tó bá fẹ́ rí mi live o fẹ́ kí n gbówó lé o fẹ́ kí n cancel àpàdé november là ń lọ and mo sọ owó wa ló sì chip jù ní gbogbo olùbàdàn òun ló chip ní gbogbo west yìí ẹnìkan lè lò àti gbogbo oúnjẹ o àti gbogbo ibi táṣù o àti gbogbo gbogbo ẹ o 3.2 million ni 3,200,000 ní agbára ọlọrun àdé jordan ọgbà certificate àdé israel ní jerusalem ọgbà certificate so ìwọ náà bá di jp mo ti gbé mọ̀mọ́ tó bí mi lọ́mọ lọ mo ti gbé mọ̀mọ́ tó bí ìyàwó mi lọ́mọ lọ wọ́n ṣàdúrà wọ́n tọ́lẹ́là oore tó lè ṣe mọ́mí ẹ o ní kó jọ lọ sí jerusalem o ní kó jọ lọ sí israel so gbogbo ẹyọ ọmọ náà rán mọ́mí ẹ lọ mọ́mí ẹ ti rán wọ lọ lu ọba ẹ̀yin tẹ́ wà ní diaspora rán mọ́mí ẹ jẹ́ wọ́n tẹ̀lé mi ọkàn balẹ̀ bógo ṣe ń jẹ́ ti ọlọ́run.
2: ẹ kárùn ún bàbá mi ẹ kárùn ún mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lórí ìpè yín tí máa yé mi èmi orúkọ mi ní adéní bankole láti ìlú jíròkọ ọmọ àkúrẹ́ ni mi mo darapọ̀ mọ́ ìpè yín ní ọdún tó kọjá ní around february mi ní àwàdà mo ṣáà tọ́lọ́gbà tí màá kọ́ pàdé yín mo lọ sí four square Ní ọ̀la ń fi omi, ẹ

sábẹ̀ sí darapọ̀ mọ́ tẹ̀síwájú títí mo ṣe agbára mo wá sí 7-7 àkọ́kọ́ nígbà tí máa fi wá 7-7 tó ti lọ bí ẹ̀mẹ́fà tó tó pé bí méje mo ń háyà lẹ́gbẹ́ mo ń sun ṣọ́ọ̀ṣì mi nígbà tó yá aláṣẹ kí ilé tí mo ti kọ́ tó ti pẹ́ ọlọ́run parí ẹ̀ fún mi mo sì kó sí ilé náà mo kó sí ilé náà mo ní wọ ọlọ́run dẹ́kúlẹ̀ bàbá yìí máma padà ní ìgbàgbà padà wá sórí kì í jẹ́ kí mi náà lè gbé mọ́tò wá kí mi náà lè give testimony láti gba testimony challenge mo ti ń gbàdúrà kí lè give testimony ẹni ní oṣù ní 7-7 tó kọjá yìí ìjọ 7-7 gangan ìjọ náà ni ọlọ́run ṣe mọ́tò fún mi tí mo ra alága jeep bàbá mi ò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ jésù kristo bí tẹ́ ń kó wa lọ ọlọ́run mú mi débẹ̀ ẹ sì darúgbó wòlíì ẹ dàgbà wòlíì ẹ kó àjẹpẹ́ o ẹ ṣe o pẹ̀lú ọ̀rọ̀ jésù kristo tẹ fi mọ́ wa ní gbogbo gbà pẹ̀lú ẹni tó bá gba jésù kristo gbọ́ òǹkà ló gbọ́ ọlọ́run gbọ́ ògbàgbọ́ ní ìpè yìí o ọlọ́run sọ tuntun fún mi o kọ́lé ayọ̀ fún mi ra mọ́tò fún mi ó tún ra ọ̀kadà power bank pápá ẹ ṣe o bàbá mi kí máma o.

0: Olúwa
1: àríṣẹ́ yín
0: àríṣẹ́ yín
1: o torí pé
0: àwọn tó ti kàn wá tó wá fọlá wa tọrọ
1: wọn ò máa ṣírí wa
0: wọn
1: mọ pé ìwọ ni pátápátá ọlápọrọgodo
0: ògo
1: ìwọ tó lànà
0: síbi
1: tí ọ̀nà ò sí.
2: You don't say you want to move your radio to you.
0: Even where there's
1: no lànà fọmọ Israẹli ní agiju
0: in the wilderness
1: wọn kọjá nínú igbó
0: in the wilderness
1: aṣọ òya lọ́rùn fún odidi ogójì ọdún
0: kò
1: sí tẹ́lọ̀ tó ń bá wọn
0: ránṣọ
1: kò sọ ṣẹtàn fi ń fọṣọ
0: wọn
1: jẹ mánà
0: lágbèjì
1: àyà ànàmà sódà àparò gbígbóná látọ̀run
0: ta
1: ni kẹtìrà tó ṣe
0: é
1: ọ̀run àwọn ọ̀run
0: ó
1: sọ̀rọ̀ ògo rẹ ògo ni fún ọjọ́
0: hallelujah
1: a tún ti wá síwájú pẹpẹ àánú lónìí
0: a
1: pè ẹ̀jẹ̀ jésù
0: kó
1: wẹ gbogbo àwọn
0: ènìyàn
1: ẹ máa pè ẹ̀jẹ̀ jésù ẹ máa pè ẹ̀jẹ̀ jésù
0: ẹ̀jẹ̀
1: jésù
0: ẹ̀jẹ̀
1: jésù ẹ máa pè ẹ máa pè ẹ máa pè ẹ pè sí orí ẹ pè sí iṣẹ́ yín ẹ pè sí orí ọmọ ẹ̀jẹ̀ jésù lórúkọ jésù àwọ̀ yín mọ́ nípa ẹ̀jẹ̀ aṣọ yín di mímọ́ mo bẹ̀rẹ̀ fún agbára agbẹni níjà àwọ̀ yàrá agbára
0: lónìí
1: pé gbogbo àdúrà tá a bá gbà pé kó gbà láìsí dé
0: sọ
1: agbára kalẹ̀ ilé tí wọ́n ti ń gbọ́
0: mi
1: orígun mẹ́rẹ̀ẹ̀rin
0: ibẹ̀
1: iná ẹ̀mí mímọ́
0: àti
1: agbára ó yẹ wọ bẹ́ẹ̀ ọ́fíìsì tó ti ń gbọ́
0: mi
1: iná ẹ̀mí mímọ́
0: àti
1: agbára ó yẹ wọ
0: bẹ́ẹ̀
1: gbogbo àwọn àrìn ká ẹ̀mí
0: àrìmọ́lẹ̀
1: àdúgbò
0: tó
1: ń ṣàdúrà jẹ́ iná máa jó ta ló ń gbàbọ̀dẹ̀ tí ọ́
0: mo
1: wọ ọ́fíìsì ọ̀rẹ́ mi yẹn lọ́jọ́ yẹn ọ́fíìsì ńlá
0: ohun
1: tó lé wá sórí òkè nìyẹn
0: ó
1: láwọn ti jẹ gbèsè
0: bíi
1: 350 million ní ọdún yẹn lọ́wọ́ mo wá wọ bẹ̀ àṣẹ sẹ́kìtì ló gbà
0: bọ̀
1: àyà dẹ́bi ọ̀dà àdẹ̀mọ́ gbé bíbélì dá
0: ọ̀gá
1: yẹn ò mọ̀ ó ní wọ́n ràn ń wá ni
0: pé
1: kò ń wá rún lè ṣe
0: yìí
1: ó sì rún kí bàbá mi tó da
0: sí
1: gbogbo ẹnìgbàbọ̀dé
0: ọdún ọ̀dà bí wí
1: tó fojú sí
0: ara
1: lónìí àṣírí wọn tú mo wá sí orí ètò ilé tinátiná tàṣẹ
0: tàṣẹ
1: èyí tí ògo yíjú àdúrà
0: yìí
1: tí ènìyàn fi ṣe yẹyẹ tí wọn ló pẹ ọ
0: pé
1: ò rí oríire ṣe mo ti rí báyìí
0: o
1: bí wọn ṣe ń gàn ọ.
0: Olúwa
1: wí pé omijé ojú rẹ ti dé ọ̀run ó mo wọnú
0: Psalm 20
1: pé kolúwa gbó rẹ lórí ní ọjọ́ ìpọ́njú gbogbo èyí tí wọ́n nílá èyí tẹ̀ ń dá ẹkún
0: sùn
1: láti ọ̀run wá
0: àgbè
1: yìí níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹgbẹ́ ìgbè níjà ẹyin àkọ́bí
0: tẹ̀
1: ń ṣe bí àbúrò
0: tí
1: ọ̀rọ̀ yín ò yé yín
0: mọ́
1: ẹ ti sáré bí ẹn tí ó lógo ṣùgbọ́n ẹ parí bí ẹn tí ó
0: lógo
1: ìran ló ń gbọ́
0: wọ́n
1: àjẹ́ orí musẹ́ lónìí ogun rẹ̀ ṣe ìwọ mọ̀mọ́ yìí ó ní àwọn olúọmọ wọ́n àjẹ́ òjèrè
0: wọn
1: bó o ṣe ń gbò mí olúọmọ rẹ̀ ó kó dìde kó dìde kó ṣeré arise shine succeed arise shine succeed ìwọ tó ń bẹ ní dìbòlẹ̀ àìsàn
0: yìí
1: mo rán ọlọ́sàn
0: òróró
1: ìwòsàn
0: the oil of healing
1: kó dàlẹ́ lórí
0: ó
1: rán ọ̀rọ̀ rẹ̀ ó mú wọn lára
0: dá
1: sàwọn ọ̀nà
0: 720
1: ó gbà wọ́n lọ́wọ́ ìparun níbi tí a dẹ́ dùbúlẹ̀
0: sí
1: agbà ọlẹ́ agbà ọlẹ́ agbà ọlẹ́ ìwọ ọ̀fà ìsàn ó yẹ jáde jáde jáde ìdáná ẹ kígbe ń bi tẹ
0: wa
1: olúwa ràn mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ ènìyàn ni mí mi ò lágbára ìrànlọ́wọ́ tá a nílò lénìí
0: of help we need today?
1: Number one.
0: Akoko.
1: Iranlowo. Ni igba iponju.
0: Help in the time of affliction.
1: Psalm 46. Fast number one.
0: Ese kini.
1: Ma sumo bi pepe re.
0: Come close to your altar.
1: Tora afe fi hallelujah meje.
0: Come to the seven hallelujah.
1: Si orun iranlowo.
0: To open the heaven of help.
1: Yes.
3: Oluwa
1: ni abo wa.
3: Ati agbara
1: wa.
3: Lowo
1: lowo iranlowo. Ni igba iponju. Oni ni ki so la.
0: Today not tomorrow sir.
1: Gbogbo eyi ti oju n po.
0: You that have been afflicted.
1: Eyi ti ara ni.
0: That are under pain.
1: Egba iranlowo. Akoko iponju re.
0: This type of affliction.
1: Oluwa yo ran
0: olowo. They help you.
1: Oh my God. Auntie, lati mari ori iranlowo.
0: To marry you receive help.
1: Mo ma poju n po.
0: I know you have been afflicted.
1: Ata lo ni cancer yi.
0: Who is it with cancer?
1: Onowo le lo.
0: You spend money on it.
1: Ma le gada sa. Oh yes, I got money. Ajira. Oluwa yo ran olowo.
0: They help you.
1: Oh ni baku.
0: You not die with it.
1: Oh ni baku.
0: You not die with it.
1: Oh ni baku.
0: You not die with it.
1: Oh ni baku.
0: You not die with it.
1: God is our help. Oh my God, hey, present in the time of trouble. Oh man, do not
0: he stands out in time of
1: trouble.
0: He helps people.
1: Even in time of
0: problem. Just shut your heart
1: now. When they got the will of Jericho,
0: their mouth do not
1: open
0: it. Their mouth do not.
1: Hallelujah, meje.
0: Stand out seven hallelujah. Glory seven times. When they open the doors, all of them are just shut their
1: hands.
0: Globally. My father says, he wants to open the
1: doors. Hallelujah, meje.
0: Seven hallelujah. Very bad.
1: Oh, go meje.
0: Very seven times.
1: Son of meje.
0: Oh, seven times.
1: He meje.
0: Last seven times.
1: Seven hallelujah.
0: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
1: Oh, just see on
0: the place. Turn to the place.
1: Oh, go meje.
0: Oh, go. Oh, go. Oh, go. Oh, go. Oh, go. Oh, go. Oh, go.
1: Keta,
0: temi,
1: Hosanna, meje,
0: Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
1: Ona kari,
0: je
1: kari woyelo
0: iye, iye, iye, iye, iye, iye, iye, iye.
1: Mo fe ko do dada.
0: Stand firm now.
1: Ori yi.
0: This song.
1: Timba ti ko.
0: At a singi.
1: Ko ko temi
0: temi. Sing after me.
1: Baba ranti mi o. Ori mi lole o.
0: Yeah.

0: Ẹyin ọmọ ọlọ́run ẹ gbàdúrà.
1: The children of God, please pray.
0: Olúwa bá ń ṣe ogun náà.
1: Lọ́kọ̀ ká ibi battle of
0: Nova. Malinda balẹ̀
1: pẹ̀sáìdà.
0: Ogun kí n
1: mọ̀ pé. Ogun
0: náà. Ẹ bá ń ṣe.
1: Kọ́ńkà ìtọ́ náà.
0: Bí mo ṣe ń gbàdúrà.
1: Àtàlẹ́ yìí.
0: Ogun náà.
1: Battle of Nova.
0: Máa wọlé.
1: Ìbéèrè.

0: ojú ẹ sókè ó máa rà ánú gbà. Gbé ojú sókè ó máa rà ánú gbà. Oh my God, gbé ojú rẹ sókè nígbà kẹta ó máa rà ánú gbà. Àánú máa dáhùn fún ọ. Jésù ọmọ Dáfídì. Jésù ọmọ Dáfídì. Jésù ọmọ Dáfídì ó máa sàánú rẹ. Ó máa sàánú rẹ. Ó máa fàánú bẹ̀ wò. Ó máa forí bẹ̀ wò. Àfìyànú bẹ̀ wò. Yóò mọ tayọ. Ó máa rógolo. Ó ṣe dádúró. Ìjì ò ní jà ọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ ọmọ lọ́wọ́. Wọ́n ní gbọ́ àlàáfíà lára rẹ̀. In the name of Jesus. Ó máa ṣe bí ọba ni. Gbogbo ẹni bá ṣe a prógrámù yìí mo sọ tẹ́lẹ̀ wà á rógolo láyé. Wà á dẹ̀ jẹ́ èèyàn. Lásẹ̀ tí bàbá. Lásẹ̀ tọmọ. Lásẹ̀ tẹ̀mí mọ́. Jésù olúwa wa. Orúkọ mi ò yí padà. Apostolic àti wòlíì. SMO Mustapha JP bàbá ṣe bí ọba. Láti ìjọ Seed of Christ Golden Church Land of Reality. Tí olùjọ á wà ní Gbaremo Idiobi Airport Area ní ìlú Ìbàdàn mo gbàdúrà ó máa rà ánú gbà. Mo ló máa rà ánú gbà. Wà á dẹ̀ ṣe bí ọba. Mo bá ti dọ́rẹ̀ méjì àgúgù sọ pé òun lọ ṣe bí ọba kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀ lórúkọ Jésù ọ̀rọ̀ rẹ̀ á dayọ̀. Ní gbogbo ìparí oṣù Friday tó bá ti kẹ́yìn oṣù la máa ń pàdé nínú fún àpẹ́ àkànṣe àdúrà tá máa ń ṣe ní Power Line. Kayala hika mo gbàdúà wà ní testimony. Irú àwọn ìpàdé báyìí èèyàn máa ń plan ara ẹ̀ ni. Kódà tèmi àbá rí pé wọn ọkọ̀ ni ó dá dúró èèyàn ẹ̀ ti máa fún ọkọ̀ síbì kan a máa fi síbì kan 500, 1000 ẹ̀ tó jọ nígbà ọba ti di pé káàpù tó báyìí wọn náà wà gbéra pàápàá àwa ọlọ́jà wọn máa yọ síbì kan ni. Mo gbàdúà owó ò ní wọn o. Ìpàdé tí iṣẹ́ àmì àti ìyanu ti máa ń ṣẹlẹ̀ ní ojúkojú mo gbàdúà ò ní mísí ẹ̀. Ò ní mísí ẹ̀. In the name of Jesus. Ní gbogbo ọjọ́ Thursday báyìí mo máa ń wà ní Ìgàdò bẹ́ẹ̀ ni Lásù Ìgàdò Road Hotel Bus Stop sọ pé ṣe bí ọba lọ lọ àbí lọ sí ọkọ lóyún Event Center. Ìpàdé tó máa ń ní agbára ìpàdé agbára láti ṣe bí ọba ti Ìgàdò ọjọ́ Thursday báyìí la máa ń ṣe ní gbogbo churches wa tó wà Lẹ́kọ̀ọ́ ní Abúlé Ẹ̀gbá ní Ọ̀tà Ifọ̀ Ajá Àkúté àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbọ́mísà. Irú àwọn ìpàdé báyìí èèyàn kì í mísí ẹ̀. Church wa wà ní Kòdú ní Nánà Ìjẹ́dẹ́ tó bá ti dé Power Line yẹn sọ pé ṣe bí ọba ló ń lọ kò sẹ́ni tí ò mọ̀ bẹ̀. Àwọn ìpàdé yìí ṣe pàtàkì Port Harcourt Abẹ́kúta Ilésà Òṣogbo Wednesday ni àwọn máa ń ṣe tiwọn ṣùgbọ́n Lẹ́kọ̀ọ́ Thursday báyìí la máa ń ṣe. Ó máa ní agbára sà mo gbàdúà ó máa rà ánú gbà. Mo ń retí ẹ lónìí àkànṣe ni tọ́ba wá di ọ̀la orú bara mi fún mi ó máa wá ní agbára. Mo sọ fáwọn èèyàn lánàá ni pé èyí ń fáwọn èèyàn ní mantu lẹ́nìí náà bákan náà bẹ́ẹ̀ ni mo sọ pé màá fún yín ní mantu kò há ní èdè bí ọ̀rọ̀ rẹ máa dayọ̀. Orí ìpàdé sọ òru tá a máa ṣe lọ́la mo máa fún ẹ lómi gbàrà mi fún mi omi gbàrà mi fún mi. Omi yìí àkànṣe ni ó ní àwọn àkànṣe àdúrà tá a máa ṣe sínú ẹ̀ torí gbogbo àwọn èèyàn tí ayé gbàrà wọn dá ó mọ̀ pé ológun wọn sọ fún agbógo ń bẹ bọ̀tọ̀ orógo yẹn lò sọ fúnra ni wọ́n lè máa gbàrà ẹ dá òde mímọ̀ tó bá fẹ́ gba ara rẹ padà. Irú àwọn ìpàdé báyìí èèyàn kì í fi ṣeré ẹ̀yà kiri nínú ọkà mo gbàdúrà wà á rí ògolo wà á dẹ̀ ṣe bí ọba mo ní wà á ṣe bí ọba mo ní wà á ṣe bí ọba. Tí ayé bá ti díyàn lójú wọn àfẹ́ lọ náà nìyẹn táyé bá ti dí ẹ lójú olóore ò ní rí ọ aláàánú ò ní mọ̀ tó o bá béèrè oore lọ́wọ́ èèyàn wọn ò ní fẹ́ ṣe é torí pé wọn ò dá ọmọ àìbojú àwọn àgbà ni olúwa náà fẹ́ kà kúrò èrè díẹ̀ yìí láti nílò mátù tó o bá ti ní mátù ẹ̀ lé mu dání wá a fẹ́ gbàdúrà lórí ẹ̀ ìbojú àwọn àgbà a fẹ́ gbà kúrò èrè díẹ̀ tó fi sàánú ẹ̀ tó fi ń dẹ́rù gbé èrè díẹ̀ toko re bi kai si o to lo fe ni omo ere die to be bi wo susu o de kam jade ile e ta wo be so pe okunrin won obire de kam jade ile ti e klo fa iboju awon agba ni a fe onlanya ma ni agba sa mo re ti e loruko Jesus o ma ra anugba
1: amen.
0: Oh my God. Bolo mara anugba.
1: Amen.
0: Bolo mara anugba.
1: Amen.
0: Okunrin kan mo iboju awon agba. E ja wewe mark ni ori kewa ese kere de ni ogoji titi de ikeji le ni adota Chloe.
2: Wasi Jericho.
0: Aha.
2: Bi o si tin jade kuro ni Jericho pelu awon meyin re.
0: Oh yes.
2: Ati opo awon eniyan.
0: Aha.
2: Ba ti mi wa faju omo ti me u joko leba ona.
0: Oh yes.
2: O nsagbe.
0: Aha.
2: Nigba ti o gba pe Jesus ti Nazareth ni. O bere si ki gbe lohun rara wi pe.
0: Yes.
2: Jesus. Iwo omo David.
0: Iwo omo David.
2: Saanu fun mi.
0: Saanu fun mi. So pe Jesus.
1: Jesus.

0: Oh yes.
1: Ṣùgbọ́n ó sì kí bá sí jù bẹ́ẹ̀ lọ pé. Ìwọ ọmọ Jáfídì.
0: Yes.
1: Ṣàánú fún mi.
0: Oh yes.
1: Jésù sì tẹ́sẹ̀ dúró. Ó sì pàṣẹ pé kí a pè é wá. Ó sì pe afọ́jú náà.
0: Oh yes.
1: Wọ́n wí fún un pé. Tújúká.
0: Tújúká.
1: Dìde. Ó ń pè ọ́.
2: A gbọ́ èmi náà sọ fún ọ pé Tújúká Jésù ń pè ẹ́ sí ìpàdé àárọ̀ yìí àti ìpàdé ìsọ̀rọ̀ ọ̀la. Jésù ń pè ẹ́ ó ti ń pè ẹ́ ó dúró dé ọ́ bẹ́ẹ̀ ni Jésù ń pè ẹ́ pé kò kúrò ní wàhálà ó ń pè ọ́ pé kò kúrò ní ìṣòro yẹn ó ní kò gbára ẹ̀ kúrò lọ́wọ́ ìbòjú àwọn àgbà èèyàn máa ń gbé ìgbésẹ̀ ní àkókò tó bá yẹ kéèyàn gbé ni ìwọ àwọn orúbá yìí èèyàn kì í fi ṣeré Jésù ló rán mi sí ọ́ èmi náà jẹ́ ẹsẹ̀ pọ̀ pé ó ń pè ọ́ wá sí ìpàdé láyè o ma ni agbara sa mo sọ tẹlẹ ayé ma dìde in the name of Jesus ibo dọdọ Jesu kilo sẹlẹ.
1: Ó sì bá àwọn rẹ̀ sánú.
2: Ó bọ ẹ̀wẹ̀ ìdíwọ́ ni ẹ̀wù yẹn iṣẹ́ oríjẹ́ ń wà ìdíwọ́ nìyẹn o ò sọ fún ọ̀rẹ́ olóhùn lọ oníkìlọ̀ fẹ́ lọ sí ń bẹ̀ ó ti di ẹ̀ lọ́wọ́ nìyẹn àwọn èèyàn mọ́ ni èmi máa ń pè ní ogun eléni tó wà létí aṣọ èèyàn gbogbo ẹni bá ti ń dá dúró fún ìpàdé àdúrà alátakò ló jẹ fún eré ènìyàn Jésù ń pè ẹ báyìí pa gbogbo ìdíwọ́ tì nígbà tí abraham gbọ́wọ́ olúwa kúrò lé bàbá rẹ máa lọ síbì kan tí èmi ò fi hàn ọ́ ní Genesis chapter 12 yẹn máa lọ síbì kan tí èmi ò fi hàn ọ́ kò béèrè pé ibo lọ́gán ó palẹ̀ ẹrù ẹ̀ mọ́ ó lè pẹ̀rẹ̀ sí tẹ̀lé èèyàn máa ń pa ìdíwọ́ tì ni máa yẹn nípa agbádá ẹ̀ máa dùn lọ́wọ́ ó dẹ̀ bọ agbádá ẹ̀ ó sọnù. Yes.
1: Ó dìde. Ó sì tan Jésù wá.
0: Yes.
1: Jésù sì dá ó wí fún pé.
0: Ó wí fún pé.
1: Kí ni ìwà fẹ́ kí èmi kí ó ṣe fún ọ.
2: Kí ló fẹ́ kí n ṣe fún ọ.
1: Afọ́jú náà sì wí fún pé.
0: Yes.
1: Rabboni.
0: Rabboni.
1: Kí èmi kí ó lè ríro.
2: Olùkọ́ ni kí èmi kí ó lè ríran. Yes.
1: Jésù sì wí fún pé.
2: Ó wí fún pé.
1: Máa lọ.
2: Máa lọ.
1: Ìgbàgbọ́ rẹ mú ọ lára já.
2: Ẹnáwó báyìí wọ́n gbàdúrà ìbòjú àwọn àgbà tí ò jẹ́ kó lóore orí ọ ó yá gbiná dà. Ó yá gbiná dà. Ó ní kó máa lọ ìgbàgbọ́ rẹ ó mú ọ lára dá wọ́n máa sọ fẹ́yàn bọ́ọ̀bá ti gbàgbọ́ ìwọ lọ fi mẹ́rẹ́ kù ṣeré. Ìgbàgbọ́ ni kò kọ́rọ̀ iṣẹ́ mi àti yanu. Ìgbàgbọ́ ni kò kọ́rọ̀ testimonies. Ìgbàgbọ́ ni kò kọ́rọ̀ ìgbédìde. Ìgbàgbọ́ ni kò kọ́rọ̀ ìdìde láyé àti jẹ́yàn. Tó bá bẹ́ẹ̀ tí ìfọ̀n kó ohun àkọ́kọ́ tó ní òníkó gbàgbọ́. Ìgbàgbọ́ máa ń ṣiṣẹ́ agbára ṣá. Bí èèyàn ò bá gbàgbọ́ bẹ pé èèyàn dára dúró ni. Ó ní máa lọ ìgbàgbọ́ rẹ̀ sí kí ni o mú un rárá dá mo gbàdúrà ìgbàgbọ́ tó ní tó fi ń gbé ìyòwú ọ lọ́nà ọlọ́run máa yà ọ lẹ́nu. Ọlọ́run máa yà ọ lẹ́nu. Ọlọ́run máa yà ọ lẹ́nu. Ọlọ́run máa yà ọ lẹ́nu. Ó máa yà ọ lẹ́nu. Ó máa yà ọ lẹ́nu. In the name of Jesus. Ìgbàgbọ́ ni àwọn tó ń múra Jerusalem lọ́wọ́ ìgbàgbọ́ ni o. Ìgbàgbọ́ ni nígbà tí mo gbàdúrà tọ́lọ́run fẹ́ dé ládé olúwa ni kí n máa lọ Jerusalem. Olùwọ́n fi àṣírí kan hàn mí kí n máa lọ Jerusalem èmi àti bàbá kí pẹ̀lú mo tẹ̀lé ní ọdún náà. Ìgbà mọ́kànlá ni mo dáwó ẹ̀ kí n tó lè lọ Jerusalem. Ẹnìkan sọ pé òun ò lówó ni. Òótọ́ ni kò sọ pé ó máa ń wà béèyàn bá ń lọ ilẹ̀ májẹ̀mú èèyàn kì í kan tí ò náà. Mo ní mo láti débẹ̀ sẹ́ ẹ̀mí ọlọ́run darí mi pé kí n lọ. Nígbà tí mo débẹ̀ ìgbà ńlá fìran ńlá hàn mí ìran tó máa jẹ́ kí àwọn èèyàn máa kó mò ń jẹ́ síbi ọba. Ibẹ̀ ni èèyàn máa ṣọ́gun ni èèyàn mú ìdíwọ́ kúrò èèyàn wáyè níbi tí ò ti sáàyè. Mo àyàn mú ìdíwọ́ kúrò ni mo gbàdúrà lórúkọ Jésù ó máa rà àdúgbà. Ìgbàgbọ́ ni àwọn èèyàn nípe tá a bá dé Jerusalem ọ̀rọ̀ gbọ́dọ̀ gbọ́. Obìnrin yẹn ń gbàtà fẹ́ lọ last year ó dájú olóòrò ọmọ ni o. Ọ̀rọ̀ ọmọ ni òun ní sọ gbàgbọ́ olóhùn gbàgbọ́ àwọn ìwé gọ́ọ̀dẹ̀ kábàyà ọlọ́run náwó agbára lórúkọ Jésù nínú ayé ọlọ́run máa náwó agbára. Obìnrin ẹ̀bá ó ti fẹ́ ní wọn báyìí o kì í sọ sùtàdé ló lóyún oṣù kejì kọ́ but láti ọdún mẹ́tàlá ló ti wà lábẹ́ òrùlé ọkọ ẹ̀ tí ó dẹ̀ sí ọmọ ọkọ ọ̀dẹ̀ fíyàwó mi àwọn ọkùnrin bẹ́ẹ̀ wà tí wọ́n gbàgbọ́ ní ọlọ́run ọlọ́run dá wọn lóhùn so ìwọ náà gẹ́sẹ̀dì kó máa lóògùn àwọn ẹ̀bẹ̀ àdúrà tó fẹ́ kó lọ sí Jerusalem. Òòrá yẹ ran ọmọ ẹ ran ẹ̀gbọ́n ẹ ran àbúrò àbí kó ran pẹ́rẹ́ǹtì ẹ lọ. Ráìdà kasa loruko Jesu omara anugba mo ni wara anugba mo ni wara anugba awon eyan mo ni testimony en tin benu ide tin benu ogbeku olorun mo yo olorun ma fi yan pa mo ngba mo e nitori ewu to nbo
3: ah gboro ni baba se gbe oba ta ni pe ni ta ni gbe eri ni ma jugan ilu bi ni mo wa ilu bi ni mo tin soro mo jo ni pe ni 2023 ati ba ti mo ti jo ni pe ah baba o wa agbara yin be lara mi o wa agbara yin be lara mi ibu gan eri ti mo fe so yi baba ati last year lo ye ki ti so eri ni on the 31st 2025 ibi ti mo ti sise ile ifowopamọ si ni mo ti di sise bi mo yen se de o lo ba ni o fe withdraw owo ni ATM ni ATM yen won program 500 won program 1000 ni ni note ti gba ti mo yen de o lo fe gbo e de mo pe ni time Christmas yen awon POS won ma keep ni so tin gbo to le gba ma fi se business won so bi mo yen se de won ni ba so fun pe ah madam awon POS no line up sibe ni o ibi ba yin won 1000 e gba o se bi ni mo ni wo mo ma se lo fi ATM si ni machine to fe gba wo oni oga mi wa so fun mi pe ti ma fe gba wo ko won gbedo gba ju 40,000 so that ki owo yen le carry awon eyan to le fi si odun ni ori 31st ni mo soro yi so bi mo se te ATM e si ni machine to fe gba owo o koko gba 20,000 owo fi second transaction to fe se again to fe gba 20,000 owo ti tun ni ATM oun ni woman yẹn wa pe mi pe ah machine yìí ma ti debit ohun money lórí oní 20,000 money wọ́n ma wọ̀ pé wọ́n ma revise owó yẹn pé owó tán ní ATM ló ń bá lọ sọ fún ọ̀gá ni pé owó ti tán ní ATM tó mi wá mọ̀ bí woman ṣe lọ òun bá lọ sí police station tó lọ pe ọlọ́pàá wa so mistake tí mo wá ṣe ó yẹ kí n lọ sọ fún ọ̀gá ni pé woman yẹn wá lọ́lọ́pàá pé èmi ni mo ba owó bẹẹni o mọ pé kan tó lọ fẹ fi gbé nǹkan àjàgà kúrò rọrùn mi mi ò mọ pé bó ṣe fẹ ṣẹlẹ nìyẹn orí bí màá ṣe wá lọ mú ọlọpàá wà o tó bó ṣe mú ọlọpàá wà ni wọn bá lọ sí police station àwọn arọgbẹ kí n máa kọ statement a mo ní statement wo ni mo fẹ kọ ṣé èmi ni wọn ti ń dẹbìtì èèyàn ni wọn dẹbìtì ẹwọn dẹmọ àdìfà ìṣòwò yẹn fún ata 25 àti òbá rẹ a lọ sí bank yẹn a yọ complain pé wọn dẹbìtì òun so dáàdì mi ni orí ọ̀rọ̀ kan ṣá bí wọ́n ṣe gbé mi sí ẹ̀yìn kántà nìyẹn mo á ní ìyẹn gbọ́n ìwọ́n lórí bàbá ṣe bí ọba ṣé inú kántà yìí ni mo ti fẹ́ lọ sínú church àbí mo ti fẹ́ lọ kíápì media ní gbogbo àwọn ẹgbẹ́ mi tí wọ́n ti múra pé mo fẹ́ lọ sí church mo rò pé mo ní bàbá ṣe bí ọba má padà lẹ́yìn mi ó wá ní ọ̀rẹ́ mi kan ọmọ bayelsa mi èmi àti plan lọ́jọ́ yẹn pé ní òdì 31st yẹn o àjọfẹ́ sí ayẹyẹ àjọfẹ́ sí fàájì ni bayelsa ló wà so big boy ṣe wá gbéra tó fẹ́ wá bá mi níbi tí mo ti ṣiṣẹ́ ó ti ṣe èdè owó sí mi pé àfẹ́ kí má wọ́rù pé ọjọ́ ẹ̀ níyì pé àjọ máa ṣe fàájì ni o mo á ní kò sí problem so bó ṣe drive motor wá tó fẹ́ wá gbé mi kájọ lọ sílé dáàdì ẹ̀fẹ́ nígbàdí ọmọ yọrí mi bẹ̀tì ìyá ẹ̀ ní bìíní bọ̀bọ̀ tí mo ń sọ ọ̀rẹ́ mi yẹn bayelsa ló ti ṣiṣẹ́ so òun ni bọ̀bọ̀ yẹn sáwà drive ló park sí ibi tí mo ti ṣiṣẹ́ èmi ò fẹ́ wá sọ fún pé ibi tí mo wà mo fẹ́ sọ fún mo wà ní police station mo fẹ́ sọ fún ó sàn kọ́ọ̀lù mo sàn bounce kọ́ọ̀lù ẹ̀ ìgbà tó wá pọ́wọ́ ó kàn tẹ́ sí message sí mi wá ṣáàtì mi pé òun ti lọ pé ó máa send 5,000 sí mi o pé kí n fi wọkọ̀ wá bá òun mo wá sọ dá padà mo wá ṣáàtì padà pé kò sí problem bó ṣe send 5,000 sí mi mo wá receive ẹ̀ òun ni dpo tó wá dé ni dpo ọ̀gá mi wá pé dpo

kábíyèsí rẹ̀ lẹ́dùnmarè ọlọ́run tó nílẹ̀ tó lòní tó lọ́run aragbárí gbé ọba tí ń gbé alákejì kábíyèsí ọba àwọn ọba tí ń jẹ ìdán káwọn tó ń pera wọn ní ìdán nínú ayé tó mọ̀ ọ́ dán ọlọ́run ọba mi bí ìwọ ò sí ta ni ìbá wà.

0: orí ètò ọ̀nà àbáyọ náà lẹ ti ń bá mi pàdé báyìí gbogbo ọjọ́ bọ ago mẹ́jọ àbọ̀ títí dago mẹ́sàn-án ọjọ́ bọ àtọjọ́ ẹtì òun náà ni ètò ọ̀nà àbáyọ máa ń wáyé níléeṣẹ́ ti wá ń bí jordan 105.5 FM. Ètò yìí wà fún gbogbo àwọn tí wọ́n ń wá ọ̀nà àbáyọ sójú tú kùdìẹ̀kudiẹ eléyìí tí wọ́n ń dojúkọ nínú ayé. Àwọn nǹkan tẹ́ lè ṣe àwọn ọ̀rọ̀ tẹ́ lè gbọ́ tó máa mú ìlọsíwájú bá yín àwọn nǹkan tó lè tàn mọ́lẹ̀ sí àwọn ohun tó jẹ́ bí òkùnkùn fún yín nínú ayé. Ǹjẹ́ o mọ̀ wípé bọ́tà ṣe pọ̀ tó fún ọ? Báwọn ẹni bí bá ṣe pọ̀ tí wọ́n yín mú sí ọ?
1: Èmi tán.
0: Ṣé n bolo bẹ gbé gbà?
1: Bàbá
0: yìí. Ǹjẹ́ ni o?
1: Bàbá tó èmi.
0: Ní Baka.
1: Bíbẹ́ yìí mo ní kúra ní bẹ́ ní.
0: Dandan dan kí ni mú.
1: Bàbá
0: ni. Tí wọ́n yín mú sí ọ tí wọ́n ń pẹ̀ gan rẹ̀ wọ̀n. Ǹjẹ́ o mọ̀ wípé ìgbáradì ni ọ̀rọ̀ wọn jẹ́ fún ọ láti lọ síbi gíga. Èèyàn tó bá fẹ́ jẹ́ èèyàn láyé o gbúdọ̀ lọ́ta. Ìwọ tó bá fẹ́ jẹ́ nǹkan nú ayé wà á lọ́ta tó pọ̀ dáadáa o. Torí àwọn ni wọ́n mọ máa jẹ́ kó mọ̀ wípé o ò tí ì débi tó ń lọ. Òní lọ́jọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún 2026. Ọba máa dago mẹ́sàn-án onímọ̀-ẹ̀rọ James Adesina yóò darapọ̀ mọ́ wa. Ẹ ti mọ̀ bá a ṣe jọ máa ń ṣe lórí ètò yìí. Yóò máa kọ́ wa ní àwọn nǹkan tá a lè ṣe lórí ẹ̀rọ ayélujára àtàwọn nǹkan tá a lè fi ìwọ̀nba owó tó ń bẹ lọ́wọ́ wa tá a lè fi dè mọ́lẹ̀ tí ó mọ bí owó sí fún wa.

àkọ́kọ́ tí mo fẹ́ sọ náà ni wípé nínú gbogbo ohun tó o bá ń ṣe ní ìgboyà o gbúdọ̀ ní ìgboyà lórí ohun tó o bá ń ṣe ní ìgboyà dáadáa ní ìgboyà gidi gan ni o ẹ̀dá tí o bá ti ní ìgboyà àti tẹ̀síwájú wọn a máa nira ẹ̀dá tí o bá ti ní ìgboyà nínú ohun tó ń ṣe irú wọn èrò ẹ̀yìn náà máa ń padà jẹ́ àní kò ní ìgboyà nínú gbogbo ohun tó o bá dá wọlé ní ìgboyà nínú ẹ̀. Ẹ̀dá tó bá ti ní ìgboyà irú wọn kì í bẹ̀rù láti dáwọ́lé nǹkan ẹ̀dá tó bá ní ìgboyà nínú ara rẹ̀ tó nígbàgbọ́ nínú ara rẹ̀ tó sì ní ìgboyà tọkàn ẹ kí irú wọn kì í bẹ̀rù láti dáwọ́lé nǹkan. Jó mọ̀ pé èmi àti ẹ tá a wáyè a máa ráyé wá torí ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu ayé tí wọ́n ráyé wá. Àwọn kò ráyé wá ṣùgbọ́n èmi ráyé wá ìwọ náà ráyé wá ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ráyé wá.

gbọ́ sàùjẹ́ arẹwà òun àti king doctor saheed òṣùpáná jọ po eléyìí papọ̀ jẹ́ ráyé wa ni èmi ti ráyé wa ìwọ ń kọ́ èmi ráyé wa màá dẹ̀ ráyé gbé màá ráyé ṣe gbogbo ohun tó wọ́n fi ń ṣe ilé ayé lèmi náà rí lò kí ó tó di pé ń kú òun ayé yìí torí kò sẹ́ni tí ò ju sínú ayé.

0: 1 million people lẹẹkan náà ni wọn gbọ ètò mi tó gbọ ètò tí bá ń ṣe lórí ètò ilé iléeṣẹ jordan 105.5 fm 1 million èèyàn ní gbọ lẹẹkan náà.
1: Mo kọ Yorùbá
0: o. Mo lè gba ìpè kí n ṣe ojú òpó kí ìpè kankan má wọlé. Mo dẹ̀ lè gba ìpè kí ìpè má wọlé léraléra. Irọ́ èèyàn tí ń gbọ́ mi gẹ́gẹ́ bí àwọn ẹ̀rọ tá à ń lò nílé iṣẹ́ wa yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kakuléètì rẹ̀ tí ń kàlẹ́ ọkọ̀ọ̀kan ìjèèjì yóò tó 1 million. Kẹ́lẹ̀ mọ̀ wípé tí n bá dárúkọ rẹ lórí ètò àbí mo polówó rẹ̀ ọlọ́run ti gbé ọ síta nù o ti dolókìkí nù ọgbọ́n ti di celebrity nù bí wàá ti múrò àwa celebrity mc ràwọ̀
1: báyìí.
0: Ta ti dárúkọ yín ta polówó ọjà yín ta gbé yín ta gbàgàdà fún gbogbo ayé kan rí torí pé ibi tí jordan fm kọjú sí ọgbàgede ni iwájú ayé la kọjú sí o gbogbo ayé ní wò wá gbàgàdà gbàgàdà. Ọ̀nà àbáyọ náà lè tò tẹ́ ń gbọ́ iléeṣẹ́ jordan 105.5 fm ojúlé kejìlá sí ìkẹrìnlá mùsíbà àṣàfà street láwà ní àgbẹ̀ road off àgbẹ̀ road ní abúlé ẹgbà nílùú èkó ń bí níbẹ̀ láti ń dàbí ẹ̀dùn tá a ti ń rọ̀ bí òwe láì wọlá àdìsá lélẹ̀ láì àdìs. Ó ní iná ni màá fi lọ fi jó láti fi gbé onímọ̀ ẹ̀rọ james adesina wọlé mò ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: ẹ wá jiyàn rẹ ẹrú lábí mílíkì àdúrà ló kọ mi ẹ sì ràwọ yín náà rí àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ bàbá ẹ ló kọ ní kìí ṣe bíi ti gbéraga wọn ọlọrun bá mi lóde rẹ wà fákòkò onímọ ẹrọ james adesina ti wà ní ilé agodo láàárọ yìí gẹgẹ bá ṣe túnjọ tàn mọlẹ sí àwọn kùdìẹkudiẹ ilé tí à ń dojúkọ gẹgẹ bí ọmọnìyàn àwọn ọ̀nà báyọ tá a lè ní tá a fi lówó lọ́wọ́ tá a fi jẹyàn láwùjọ ọ̀sẹ̀ntì ìgbé ètò oníṣọwọ́ ń gbọ́ oníṣòwò ń gbọ́ ẹni tí ò ti ẹ̀ ṣe nǹkan kan ń gbọ́ tí wọ́n sì ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé látàrí ètò yìí àwọn náà ti di ẹni tí ń fún yàn nípa àwọn ìmọ́lẹ̀ tá à ń tàn fún wọn onímọ̀ ẹ̀rọ james adesina ẹ̀ káàárọ̀ sà.
1: ẹ káàárọ̀ atọ́kùn mú kí gbogbo ẹ̀yìn ara lé ẹ̀yìn olólùfẹ́ ètò ọ̀nà àbáyọ èyí tẹ́ lè ṣaláìmọ́ gbọ́ wa ní gbogbo ìgbà tí elédùà bá ti fún wa lórí ọ̀fẹ́ láti wá sí orí afẹ́fẹ́ sórí ètò ọ̀nà àbáyọ james adesina engineer dókítà professor dion service orí ètò ọ̀nà àbáyọ.
0: ẹ káàbọ̀ sí orí ètò láàárọ̀ yìí kó tó di wípé ẹ tiẹ̀ fún wa láwọn nǹkan tẹ fẹ́ fún wa ẹ jẹ́ kọ́kọ́ béèrè pé báwo ni ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ tó kọjá ṣé bí mo ṣe pe àwọn èèyàn sí ọkọ̀ tó ṣé wọ́n tọ̀nà.
1: bẹẹni àwọn èèyàn wá ní sátidé ọ̀sẹ̀ yìí
0: yóò tún wáyé náà
1: ó máa tún wáyé ní sátidé màá sọ̀rọ̀ lórí ẹ̀ tí n bá ti ṣe
0: àwọn tẹ́bá ti fún wa láwọn nǹkan tẹ fẹ́ fún wa dáadáa mo rí i pé fóònù tẹ kó síwájú gan yóò tó mẹ́jọ lápútọ̀pù náà tún wà ń bẹ̀ ọ̀làgbára lórí ọ̀rọ̀ ayé wa ẹ̀ náà dà ọlọ́run bá mi dá sí tiyín náà tó kó lóde wípé a máa sọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́jọ́ sátidé mo mọ̀ pé tòótú sì wà lọ́la náà ṣùgbọ́n ẹ kọ́kọ́ fẹ́ fún wa ní àwọn nǹkan kọ̀ọ̀kan nípa bí ọrọ̀ ajé ṣé stock market kan lẹ pé ẹni ẹ fẹ́ ṣàlàyé àwọn nǹkan kan fún wa lórí ẹ bó ló ṣe lọ ní ojú ọjà bẹ̀rùn.
1: ká sáré wo ìpín ọrọ̀ ti nàìjíríà ìyẹn stocks ká wo stock market àti stock market àti exchange bí ó ṣe rí ìyẹn ọjà ìpín ọrọ̀ ìyẹn stock market and exchange bí ó ṣe rí àwọn ọrọ̀ wo ni ó ṣe dáadáa àwọn stock wo ló ṣe dáadáa àwọn ìpín wo ló ṣe dáadáa ìyẹn tí a mọ̀ sí shares ní òní àwọn wo gan ni kò ti ẹ̀ ṣe dáadáa tí a lè pè ní both gains and losses àwọn stock tó gain dáadáa
0: tí wọ́n rú gọ́gọ́ sókè
1: tán lọ sókè
0: dáadáa
1: àti àwọn tí ó já wálẹ̀ àkọ́kọ́ wo a wò wọ́n ní abala ibi tí a wà yìí kí n tó wá lọ sínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn nǹkan tí a tún kọ́ tí a fi ṣẹ̀kọ́ àwọn ọ̀nà àbáyọ tí ó tún wà lénìí tí ó yẹ ká kọ́ nínú ọjà ìpín ọrọ̀ àwọn ìpín ọrọ̀ tó ṣe dáadáa ìyẹn àwọn ọrọ̀ tó ṣe dáadáa shares tó ṣe dáadáa lénìí wọ́n pọ̀ díẹ̀ ṣùgbọ́n màá kàn mẹ́nu ba bíi márùn-ún tó ṣe dáadáa gan nínú Nigerian stock market fún títọjọ́ títòní torí àwa tá ń rò pé bóyá mo tiẹ̀ fẹ́ ra èmi náà fẹ́ ra àwọn shares kan wá ń wò pé owó mo tiẹ̀ lè rà lẹ́yìn ìgbà tí má ti sọ fún wa àwọn tó ṣe dáadáa àwọn tí ò ṣe dáadáa ìlẹ̀ wa mọ nǹkan tí ẹ wà ṣe lórí rẹ̀ ilé.
2: This is Jordan

0: ilé iṣẹ́ shares tí ó tún ṣe dáadáa àti ilé iṣẹ́ tí ó ṣe dáadáa òun ni ilé iṣẹ́ àti shares tí tí ó jẹ́ CWG òun ni ilé iṣẹ́ Veritas Capital Assurance PLC àwọn náà ṣe dáadáa lénìí shares wọn ṣe dáadáa lénìí owó tí ó gorí shares wọn ó jẹ́ 21.40 naira 40 kobo 21.40 naira 40 kobo ni owó tí ogun orí shares wọn n tí ma fi mẹ́nu dúró lórí àwọn tí àwọn ìpín ọ̀rọ̀ tí ó ṣe dáadáa ní stock market ti Nigeria lẹ́ni òun ni Cornerstone Insurance kíní shares wọn náà ó ṣe dáadáa owó tí ó wọ orí rẹ̀ ó jẹ́ 5.50 naira 50 kobo 5.50 naira 50 kobo òun ni owó tí ó wọ orí rẹ̀ ìyẹn túmọ̀ sí pé bí +6.80% òun ni owó tí ó wọ orí rẹ̀ fún àwọn tí wọ́n bá fi owó sínú rẹ̀ tí wọ́n ra àwọn shares wọn mo wá fẹ́ mẹ́nu ba àwọn èyí tí ó ṣòfò jùlọ lénìí tí a pè ní biggest loser àwọn tí wọ́n àwọn shares tí ò ṣe dáadáa
1: tí wọ́n pàdánù díẹ̀
0: tán fìdí rẹmi tán lọ jọ́ fìdí rẹmi
1: gan
0: wọn lọ sókè dáadáa bóyá ẹtiẹ̀ ti ra shares níbẹ̀ ẹ wá fẹ́ wò pé kí gan tiẹ̀ ni ó ti ṣẹlẹ̀ sí báyìí kí ni kí ni
1: báwo
0: ló ṣe rí lọ́dọ̀ wọn n tí ó fìdí rẹmi jù lénìí tí ó wálẹ̀ jù lénìí òun ni Bua Food PSC shares Bua Food PSC wọ́n ṣòfò ó ṣòfò bí 10% 10% yẹ jẹ́ 760 naira 6 kobo 760 naira 6 kobo òun ni nkan tí wọ́n ṣòfò lénìí ẹ̀ẹ́kejì òun ni Unilever Nigerian PLC wọ́n ṣòfò owó tó ń lọ sí bí 131 naira 4 kobo 131 naira 4 kobo John Oat PLC òun náà ṣòfò shares wọn ṣòfò 9 naira 10 kobo 9 naira 10 kobo ní inú ọjà ìpín ọrọ̀ ìtì máa fún amẹ́nu dúró òun náà ni Avacap ìyẹn ti ilé iṣẹ́ Avacapital PLC ìpín ọ̀rọ̀ wọn òun náà ṣòfò 8 naira 10 kobo 8 naira 10

0: olóò lẹ ti gbọ́ lẹ́nu onímọ̀ James Adesina lára àwọn kan tí wọ́n mú wá fún wa láàárọ̀ yìí. Wọ́n ti sọ àwọn ilé iṣẹ́ àwọn tí wọ́n ṣe ìdókòwò pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ tí wọ́n dárúkọ pàápàá jùlọ àwọn tí wọ́n rú gọ́gọ́ nípa owó tí wọ́n pa wọlé àti bí mùṣemúṣe wọn ṣe ṣe mùṣemúṣe tó. Àtàwọn tó jẹ́ pé wọ́n já kulẹ̀ díẹ̀ tó jẹ́ pé nǹkan ò ṣẹnu rí dáadáa lọ́dọ̀ wọn. Ó ṣe pàtàkì ká máa gbọ́ ẹ́ tí mọ̀ pé iléeṣẹ́ Jordan FM àwo kò sí nínú rédíò ẹgbà ẹran mọ́. Bá a ṣe ń tẹ̀síwájú wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò láàárọ̀ yìí, onímọ̀-ẹ̀rọ James Adesina wọ́n ṣì wà pẹ̀lú mi. Ibi tá à ń lọ rèé onímọ̀-ẹ̀rọ James Adesina. Mo béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Àwọn àgbà máa ń lọ wọ́n bọ̀, wọ́n ní àkókò ni owó, àwọn olóyìnbó pè ní time na money. Báwo la ṣe lè fi àsìkò wa, àkókò wa, báwo la ṣe lè sọdowó?
1: Ẹ ṣé ẹ fún gbogbo èyí tí ẹ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí àti ètò máa ń gbọ́ ètò ọ̀nà àbáyọ ní gbogbo ìgbà. Àkókò ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Àkókò time. Tá a bá sì ń sọ̀rọ̀ nípa àkókò, àkókò ò ní ṣe pẹ̀lú pé ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa àkókò, ó túmọ̀ sí pé tí èèyàn bá máa dolówó tó bá máa di tálíkà, ó ní í ṣe pẹ̀lú bí ó bá ṣe lo àkókò rẹ̀ sí. Béèyàn bá ṣe lo àkókò rẹ̀ sí, òun ni yóò determine pé ó máa dolówó àbí tálíkà náà ló máa remain tí kò ní lè dolówó.
0: Ìyá yóò dò sójú kan àbí yóò wà ní
1: àbí yóò tẹ̀síwájú. Bá a bá ṣe lo àkókò wa, òun ni yóò sọ fún wa bóyá àárọ̀ náà àbáyọ àbí kò wá tiẹ̀ ní sọ́nà àbáyọ. Ìdí nìyẹn tó jẹ́ pé ìbéèrè tí atọ́kùn béèrè yẹ ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí a mẹ́nuba ká sọ fún wa lénìí kí n tó wá sọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ tí a lè ṣe. Fọ́múlà kan wà nínú àkókò ìyẹn tí a lè pè ní the wet time formula. The wet time formula ìyẹn fọ́múlà tá a gbọ́dọ̀ tẹ̀lé tí a bá wọnú ọ̀la lọ. Fọ́múlà àkókò tí a gbọ́dọ̀ tẹ̀lé tí a bá wọnú ọ̀la lọ. Ní àkọ́kọ́, fọ́múlà àkọ́kọ́ tí a gbọ́dọ̀ kọ́kọ́ dì mú ìyẹn fọ́múlà wet time formula. Ti àkọ́kọ́ rẹ̀, tí a bá fẹ́ dúró rẹ̀, tá a bá fẹ́ kọ́
0: lẹ̀,
1: tá a bá fẹ́ yà á lẹ̀, tá a fẹ́ so wọ́n papọ̀, òun ni time tí a mọ̀ sí àkókò. Ẹ wà so mọ́ ìyẹn plus ẹ̀ mọ́ nǹkan tó lóyìnbó ń pè ní valuable work. Iṣẹ́ gidi, oríṣiríṣi iṣẹ́ òun ni ó wà, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó wà, ṣùgbọ́n iṣẹ́ gidi valuable work ẹ so pọ̀ mọ́ time. Ẹ tún wá so valuable work ìyẹn iṣẹ́ gidi, ẹ tún wá so mọ́ income ìyẹn owó tó ń wọlé, èrè tó ń wọlé. Ẹ tún wá so mọ́ investment ìdókòwò, investment pé èyàn fi owó ẹ̀
0: èyàn kówó lé nǹkan.
1: Investment ẹ tún wá so investment yẹn mọ́ asset ìyẹn dúkìá. Tẹ bá wá so gbogbo ẹ̀ papọ̀ yìí, òun ni ó wá bí nǹkan tá a pè ní ọ̀la. Ó túmọ̀ sí pé time pẹ̀lú valuable work pẹ̀lú income pẹ̀lú investment pẹ̀lú asset, òun ni ó bí ọ̀la. So tẹ bá ti lu àkókò yín dáadáa, tẹ ní iṣẹ́ gidi lọ́wọ́, tí owó ń wọlé, tẹ tún fi owó tó ń wọlé, tẹ tún fi gbin àwọn nǹkan kan, tẹ fi gbìn wọ́n sílẹ̀, tẹ fi gbogbo ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá jẹun. Nǹkan tẹ wàá ṣe ni pé e wa ni dukia kaakiri kaakiri e fi owo e fi rale e fi rale kaakiri kaakiri baun te ba ti wa de pele to je pe e ti ni properties kaakiri e ti de pele ti e ti wonu ola niyan e lo wa pe ra yin pe olola ni mi ṣugbọn ki olowo to di en ti a ma pe ni olowo ta mo pe ni olola leni
0: eni loro lowo
1: o loro lowo olola ni o lu akoko re dada ni o formula e ti mo fun wa ye ohun ni o tele e ti o fi de ipele ibi to de ti a le pe ni pe eyan keyan ma lo akoko lati wonu ola lilo akoko eniyan lati wonu ola iye ni
0: Eshimu.

0: ẹgbọ́n wọn nílẹ̀ mọ́ ọ̀lẹ́ ń pòṣe à ń tẹ̀síwájú lórí ètò ẹ̀tọ́ yín ọ̀nà àbáyọ ẹ mọ̀ wípé iléeṣẹ́ jordan fm 105.5 fm tìlú èkó àwa iṣẹ́ tiwa ni láti wá ojútùú àti ọ̀nà àbáyọ fún àwọn èèyàn pàápàá jùlọ ká mú àwọn ọ̀rọ̀ tó ṣe pàtàkì tí ó mú ìtẹ̀síwájú ba àwùjọ pàápàá ìpínlẹ̀ èkó ìdínú tó fi jẹ́ pé lára àwọn iléeṣẹ́ rédíò ti ń bẹ ní ìpínlẹ̀ èkó ìkànnì jordan 105.5 fm àkèrè ò oníbàárà james adesina ṣe wà pẹ̀lú wa láàárọ̀ yìí kí ni àwọn nǹkan tí àwa èèyàn ò mọ̀ gbáradì látàrí ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé lọ́jọ́ sátidé kí làwọn nǹkan tá à ń retí látọ̀dọ̀ yín ẹ ti kọ́ wa lọ́sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ yìí náà tún látúwọ̀ ìpèsè sọ́sẹ̀ kan tó dín ká má kẹ́ ìdánilẹ́kọ̀ọ́
1: economy tí a wà nínú rẹ̀ yìí ó jẹ́ knowledge economy knowledge economy ẹni tí ó bá lówó ẹni tí ó bá lọ́la ẹni tọkàn rẹ̀ ó balẹ̀ tí ó kàn ní mọ́ jẹun lásán tó fẹ́ wọnú ọ̀la tó fẹ́ ní fọkànbalẹ̀ nínú owó irú ẹni náà yóò wá ààyè fẹ́ kọ́ irú ẹni náà á lọ kọ́ lọ́dọ̀ àwọn tó ní mọ̀ bí wọ́n ṣe ń ṣe nǹkan ṣé ẹ rí tí ẹ bá kàn dìde lọ́jọ́ kan tẹ́ ẹ kàn jí lọ́jọ́ kan tẹ́ ẹ rò pé mo fẹ́ ṣe business yìí tẹ́ ẹ nímọ̀ nípa business yẹn ó ṣe ṣe kó jẹ́ pé owó tẹ́ ẹ bá fi ṣòwò lákọ̀ọ́kọ́ ẹ fi lẹ́ẹ̀nì ni o ẹ fi kọ́ṣẹ́ ni o ó ṣe é ṣe kẹ́ ẹ fi ṣòfò ìdí ni pé ẹ nímọ̀ dáadáa nípa rẹ̀ ẹ nímọ̀ nǹkan tá a bá nímọ̀ tẹ́ rọ́mọ tá a bá fún lówó tá a fún ní ẹ̀kọ́ ọmọ náà máa fi owó á fi ṣèfàní á kọ̀ fi jẹun ni ṣùgbọ́n ọmọ tá a bá kọ́ lẹ́kọ̀ọ́ tá a wá fún lówó yóò gbin owó yẹn á fi ṣe nǹkan gidi ni ní sátidé yìí ẹ láǹfààní láti kọ́ bí ẹ ṣe sọ owó yín bẹ́ẹ̀ ṣe manage owó yín tí owó yín yóò mọ̀ bí si tí ó mọ̀ bí si ní ojoojúmọ́ tí ó mọ̀ ní increase si ní ojoojúmọ́ ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ní oṣooṣù ìyẹn tá ń pè ní money investment bẹ́ẹ̀ ṣe invest owó yín tí yóò sì máa di púpọ̀ sí torí pé owó tí a bá kàn fi sí báǹkì nìkan tí a fi jólẹ̀ tá a fi ṣe investment inflation òun ni ó ba value owó yẹn jẹ́ owó tá a bá fi sójú kan òkè ní value kò kì í ní yìí owó tá a bá fi ṣe business òun ni ó máa ń ní yìí ẹni tí ó bá wá ṣe business ò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó lójó àbẹ́ni tí ó mọ bẹ̀rù pé owó mi tó bá lọ sọnù ńkọ ẹ̀kọ́ ló ṣe pàtàkì tá a bá ti ní ẹ̀kọ́ ká tó gbé ìgbésẹ̀ pa fẹ́ ṣe business ọkàn wa máa balẹ̀ a ti máa mọ ìbẹ̀rẹ̀ àti òpin nǹkan tá a fẹ́ ṣe pé ti má ṣe báyìí ó ṣe ṣe kó rí báyìí ó ṣe ṣe kó rí báyìí ìdí nìyẹn tí mo fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ní sátidé ọ̀sẹ̀ yìí fún ẹ̀yin tí ẹ bá tètè dé ẹ̀yin tí ẹ bá tètè dé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá ìyẹn 9:30 to 11 a.m. ẹ jẹ́ ìgbádùn ẹ̀kọ́ ọ̀fẹ́ níbi tẹ́ ẹ ti kọ́ lórí business tẹ́ ẹ mọ̀ ṣe business tí ẹ fi fóònù yín ṣe tí yóò sì mọ̀ pọ̀ owó fún yín bí fóònù yóò ṣe mọ̀ ṣiṣẹ́ fún yín tó owó sì mọ̀ wọlé eléyìí ò kì í ṣe ponzi o sógúndogójì kọ́ lẹ fẹ́ wá kọ o rí business tẹ́ ṣe tí ó mọ̀ fún yín lówó òun náà lẹ fẹ́ wá kọ́ ẹ wàá kọ́ bí ẹ ṣe lè di olówó nínú affiliate marketing ẹ wàá kọ́ bí ẹ ṣe lè di olówó tọkàn yóò mọ balẹ̀ tẹ́ mọ rówó lójoojúmọ́ nínú e-commerce business ẹ wà á kọ́ bí ẹ ṣe mọ polówó ọjà pẹ̀lú ẹ̀rọ AI artificial intelligence tí owó yóò sì mọ wọlé
0: sí
1: àpò yín torí ẹ wo ọpọlọ mi kọ́ lèmi ń lò báyìí o ọpọlọ mi bóyá bíi 30% ni mò ń lò ìyókù AI ni o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sì ti nímọ̀ dáadáa nípa AI yẹn artificial intelligence wọn kì í lo gbogbo ọpọlọ wọn torí tẹ́ ẹ bá ti lọ́pọlọ yín jù yóò mọ̀ gbóná mẹ́tẹ́ bá rẹ̀ nítorí ẹ̀ ń gbóná gan tó ń gbóná láíláí ẹ rí pé ẹni yẹn ti lo 100% ọpọlọ nìyẹn o torí náà la fi ní AI ó ní ìmọ̀ púpọ̀ jẹ́ pé tí a bá ní ẹ̀kọ́ lórí bí a ṣe lò ó ọpọlọpọ nǹkan ni a lè fi AI ṣe ní sátidé ọ̀sẹ̀ yìí ẹ wá kọ́ nǹkan tẹ́ ẹ lè fi AI ṣe tẹ́ ẹ fi sọ di owó training yẹn ọ̀fẹ́ ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ń tí ẹ sanwó fún ìyẹn registration tẹ máa register fún pẹ̀lú owó ìyẹn practical training nìyẹn màá lo projector màá kọ yín màá lo computer ẹ̀yin náà lo fóònù ó láwọn app tí màá fún yín ẹ sì tún gba material èyí tí tí ẹ̀kọ́ yẹn máa dálé lórí ẹ gbà á tí ẹ bá wá fún ìdánilẹ́kọ̀ọ́ sátidé yìí tẹ bá fẹ́ darapọ̀ mọ́ sátidé ẹ̀kọ́ sátidé ọ̀sẹ̀ yìí ẹ sẹ́ndì mo fẹ́ wá or interested sórí nọ́mbà yìí ẹ lè sẹ́ndì ẹ̀ via sms ẹ tún lè sẹ́ndì rẹ̀ lórí whatsapp ẹ sẹ́ndì rẹ̀ sórí 0708830 6422 070 0708 88 30 64 64 22 orí ẹ lẹ́sẹ̀ ndi interested sí mo fẹ́ wá àbí mo fẹ́ wá or interested lẹ́sẹ̀ ndi ẹ̀ sí ẹ wà gba àdírẹ́sì bí ẹ ṣe dé training yẹn èèyàn 50 ni màá fún láǹfààní ní sátidé ọ̀sẹ̀ yìí láti wá kẹ́kọ̀ọ́ bí tẹ bá ti ń bọ̀ kẹ́ ẹ tètè dé aago mẹ́sàn-án àbọ̀ ìyẹn 9:30 òun ni training o ti wáyé ìyẹn first segment yóò parí lẹ́lẹ́wùn second segment ìyẹn tó jẹ́ pé owó registration lẹ́ fi wọlé ẹ ní sanwó training owó registration pé lẹ́ fi wọ orí
0: ìyẹn
1: VIP èrò ní pọ̀ nínú ìyẹn VIP ni ó kékeré náà dé
0: VIP lè ní ó wà
1: ó kékeré ni
0: VIP náà mo ti ń wá tẹ́lẹ̀
1: bẹ́ẹ̀ òun náà lẹ̀ ń wá tẹ́lẹ̀ owó kékeré náà lẹ́ fi wọlé sórí ìyẹn tí ẹ bá wá ṣùgbọ́n ẹ láǹfààní láti jẹ tọ̀fẹ́ àti tìǹtì ẹ fi owó wọlé fún tí ẹ bá wá ní sátidé ọ̀sẹ̀ yìí ẹ gbẹ́dọ̀ kó wọn jọ ni ṣùgbọ́n address ibi tó ti ṣẹlẹ̀ gangan tẹ bá ti send message mo fẹ́ wá I want to come interested sórí nọ́mbà yìí 070 0708 88 30 64 64 22 interested lesson is sori e te ba tun wa fe ba mi soro eni lo mentorship eni lo itoni e fe wa fun seminar ye e fe bere direction be se wa e tun lawon bi te fe bere lowo mi e le pe mi sori number yi 080 0 80 64 64 09 09 55 55 98 80 0 80 64 64 09 09 55 55 98 babe tele mi lori Facebook James Adesina loruko mi lori Facebook the unservice CEO lori TikTok the unservice CEO lori YouTube James Adesina
0: to e seun nimero James Adesina ko to ri pe mi na senu mi ni dede sibi laaro toni ko ri pe ma ma lo
2: commander
0: e je ki ma se happy birthday si eyan mi pataki ani bi ani eyan bi eyan century omo baba alago oni gangan na ni ojo bi re oni tin se ojo ketala ninu osu kejo ona no man se ojo bi happy birthday to you one century akorin fo akorin foba akorin fun ijoye akorin fun eyan pataki oni ilojo bi yin egbon mi century omo baba alago gbangan gbangan lori ota long life and prosperity igba odun odun kan ni o ara gbo ni ti gbin ara gbo ni ti japa ododun la roro gbo ododun la ara o so ododun la romo bi lori ate o pe o gbo to ninu owo ninu ola ninu emi gigun century omo baba alago emi mc rawo mo ki o pe oku orire ojo bi oni oku orire ori kadun toni
2: ehsin 5ff instagram
0: ọpọlọpọ ẹ lókèrè dùpẹ orin century náà ni màmá fi lọ lórí ètò láàárọ yìí lórí ètò ọ̀nà àbáyọ ọ̀nà tó bá da aago mẹ́wàá ẹja pàdé lórí ọ̀tún inú ìwé ìròyìn lágbára ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn náà látòjọ ká tòní àwọn ìròyìn tó jáde jake jado ile di Nigeria titi ago mewa nko eri oluwagbemi leke adebayo ko ti emi nje mc rawo yin na re o agbalagba omode tin pegbe baba e loko ya mi mo re ni ke adeiga iyalaje ilu peju tuntun ademula ilu femi loye 1 ni agbegbe aregbesola junction ni agbero duwanbi mo kiyin o ya mi mi o ni wa yin ti lagbare ledumare titi ago mewa mo yo laaro yi olorun ba mi science e ka ro

0: ẹdẹ ma ki wa pe aku ojumo toni ojumo re ojumo ayo ojumo dunu e tu kaabo sori akotun otun inu iwe iroyin toni ojobo Thursday lori kan ni alabarika jordan 105.5 fm eku ojumo ma ki gbogbo eyin ololufe wa patapata eyin te wa pelu wa ni ile te n gbo wa lori ero radio yin 105.5 fm jordan fm na lapa bi be eyin te ti wa loju opo facebook wa e ma lo sibe bayi ke lo ma fi ariwi si yin si oju opo facebook lati le ma darapo mo mi nibe kẹyin náà ma fi èròǹgbà yín sí abẹ kọmẹǹtì níbẹ̀ ń tẹ bá ti tẹ jordan 105.5 fm náà lẹ tẹ sójú òpó facebook kẹ láǹfààní láti darapọ̀ mọ́
1: 105 fm lẹ́yìn
0: níbẹ̀ ẹ já máa wọnú àwọn ìwé ìròyìn eléyìí tí a kó wá síta láàárọ̀ tòní ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ ló kọ tèmi mc ìràwọ̀ yín náà rèé agbalagba ọmọdé ti ń pe ẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ ìwé ìròyìn daily post àti punch náà lájọ wá síta láàárọ̀ tòní gẹ́gẹ́ bí wọ́n ṣe sí wọn ní ọ̀ní kínníwín sínú àwọn ìwé ìròyìn náà láàmú mú ojúto láàárọ̀ ìta sì máa mẹ́nuba ní gẹ́gẹ́ bí wọ́n ṣe wọn sí inú ìwé ìròyìn láàárọ̀ tòní a wà lójú òpó facebook wa eyín èèyàn tó bá ti wà ńbẹ ẹ já mọ ọmọ wọn ká mọ kí wọn ẹ ṣeun adúpẹ bẹẹ ṣe dúró tì wá láàárọ̀ tòní a mọ kìyìn dáadáa lágbára ọlọrun inú òní tán lọwọ ẹnìkọọkan lágbára elédùmarè jordan 105.5 fm náà lẹ fi máa rí mi wò lójú òpó facebook láàárọ̀ yìí

0: gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post bó ṣe gbé jáde tán láàárọ̀ tòní wọ́n ní àwọn àjọ ọlọ́pàá àti ẹ̀ka ti ìpínlẹ̀ Sokoto wọ́n ní ọwọ́ wọn ti ba àwọn méjì tí wọ́n jẹ́ afurasí ajínigbé eléyìí tí wọ́n ní ọwọ́ tẹ̀ wọ́n ní àwọn àyè méjì ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tí wọ́n ti ṣiṣẹ́ tí àwọn ọlọ́pàá ti ṣiṣẹ́ ààbò fún àwọn aráàlú tí wọ́n sì ní wọ́n gba àwọn kan sílẹ̀ pàápàá jùlọ ọmọ ọdún mẹ́wàá eléyìí tó jẹ́ ọkùnrin wọn ni òun ti wà lákàtà àwọn ajínigbé ọ̀hún nínú ìlú ọ̀hún o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ní afurasí eléyìí tí ọwọ́ bà náà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Abdullahi Buba eléyìí tí ọ̀pọ̀ èèyàn ń pè ní.
1: God's lesson on the go at www.jordan105fm.
0: Dókì ní ìpínlẹ̀ ọ̀hún ní ìjọba ìbílẹ̀ Guadabawa.
2: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
0: Níbẹ̀ náà ni wọ́n ní ó ti ṣe iṣẹ́ takuntakun kó tó di pé ọwọ́ tó arákùnrin Buba o. Gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá náà ṣe sọ wọ́n ní ìgbésẹ̀ náà ló wáyé bí nǹkan bí aago méjì ọ̀sán eléyìí tí wọ́n sì ní wọ́n ṣe iṣẹ́ ọ̀hún dójú àmì kó tó di wípé ọwọ́ ba arákùnrin náà o wọ́n ní wọ́n ti jí ọmọ ọdún mẹ́wàá yìí wọ́n ti jí gbé ní ìjọba ìbílẹ̀ Guadaba
2: in making you the best entrepreneur.
0: Gbàbáwà àti Kùhárẹ́ tó fi dé ìjọba ìbílẹ̀ Gàdá ní ìpínlẹ̀ ọ̀hún ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Post ṣe gbé jáde wọ́n ní wọ́n gba ọmọ ọdún mẹ́wàá sílẹ̀ Muhammad Safiyanu.
2: Possibly. Yes, so my people, this is not Jordan Drive and I dey lis ten to, so get better information wey won give you. No move an inch, but if you know say you won move, move your radio too.
3: Hello Lagos, welcome to the Jordan Night Show and today we'll be discussing
4: the voices you need at work all day.
0: Ni won pe oruko re ele ti won ni o ti sonu ninu ilu gida ninu ilu ohun ni awon olopa na o ko to di wi pe awon gba itusile re lowo awon ajinigbe ohun ninu we iroyin Daily Post na le ti ba iroyin eleyi laaro toni. Wọ́n ní ẹpọ̀ ba ẹpa balẹ̀ ẹpa gbogbo àwọn èèyàn tẹ bá bá ń bẹ̀ lórí ọ̀rọ̀ tó ń jà ìran ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí ẹni tí wọ́n pe orúkọ wọn ní Fádàùsí ẹni tí ó jẹ́ sẹ́nítọ̀ tó ń ṣojú Ọ̀ṣun èsì ìyẹn bàbá wa Francis Fádàùsí o. Wọ́n ní bàbá yìí látàrí ọ̀rọ̀ tó sọ wípé ṣe rí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ àkọ́ọ̀dù eléyìí tí ẹ bá ti rí ẹ ṣe wọ́n léṣe ẹ pa wọn ẹ ṣe wọn ní ṣùtá wọn ní látàrí ọrọ yìí náà ni bàbá yìí ó ti yọjú sí àgọ ọlọpàá eléyìí tó wà ní ìpínlẹ ọṣun eléyìí tó jẹ orírun iléeṣẹ ọlọpàá ti ìpínlẹ ọṣun eléyìí tó wà ní òṣogbo wọn ni wọn ti fi ìwé pe.

lórí ọ̀rọ̀ ṣúná ni mo ṣì wà ọlọ́run ṣàánú fún wa báyìí o àdìbò àdìbò ó jẹ́ wádìí bó bá o pa bó bá o bù lẹ́sẹ̀ wọ́n ní ẹnìkan rèé o eléyìí tí ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìpínlẹ̀ ọ̀ṣun adéwálé ẹgbẹ́dùn òun náà ni wọ́n ní wọ́n mà ti ṣe kọlù sí báyìí àbóhun ló ṣe kọlù sí àwọn ẹgbẹ́ òṣèlú all progressives congress eléyìí tí wọ́n ní apc ti ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ọmọ oyè ibẹ̀ eléyìí tí wọ́n ní ó jẹ́ ti aṣojú ìfẹ́lódùn borípẹ́ àti odò ọ̀tín eléyìí tí wọ́n ní francis ẹni adéo gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní wọ́n ṣe kọlù sí o nígbà tí wọ́n ní eléyìí ní gbaradì fún ìdìbò gómìnà eléyìí tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun látàrí fọ́nrán àwòrán kan eléyìí tí wọ́n ní wọ́n fi síta lójú òpó x ìyẹn ní àná tí ń ṣe ọjọ́rùú níbi tí wọ́n ti fi hàn pé ẹni adé ó wà nínú àgbàrá ẹ̀jẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post náà ṣe ṣàlàyé o wọ́n ní iṣẹ́ rí o wọ́n ní ẹni adé o òun ló jẹ́ pé wọ́n mà ṣe lè ṣe yánnayànna nínú ìkọlù eléyìí tí wọ́n ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀ àti àwọn tí wọ́n wà pẹ̀lú rẹ̀ o nínú àtẹ̀jáde tó jáde lójú òpó x ọ̀hún òun náà ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ tí wọ́n sì kọ́ jáde lánàjọ́rùú wẹ̀sì wípé ẹni tí ó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin wálé ẹgbẹ́dùn wọ́n ní òun ló mà ṣe ìkọlù sí ẹni adé o eléyìí tó jẹ́ wípé wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn léṣe yánnayànna tí wọ́n sì ba ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ jẹ́ níbi tí wọ́n ní wọ́n ti ń lọ o tí wọ́n sì ba nǹkan jẹ́ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun náà ni wọ́n ti ní àwọn ò tí ì lè fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ látàrí wípé àwọn ò tí ì rí òfin tó tó ìdánilójú eléyìí tí àwọn nílò gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe wá gbé jáde wọ́n ní ẹgbẹ́dùn eléyìí tó jẹ́ wípé òun gangan náà ló ń ṣe àtìlẹ́yìn eléyìí fún gómìnà adémọlá adélékè òun náà ló pè fún mímúni tí wọ́n ní kọ́ lọ mú ẹni tí ó jẹ́ sẹ́nítọ̀ francis fadáun sí o àti francis ẹni adé látàrí ìwà ìbàjẹ́ eléyìí tí wọ́n ní wọ́n wòye lánàjọ́rú wednesday náà ni wọ́n ní náà pé àwọn àjọ ọlọ́pàá ẹ̀ka ìpínlẹ̀ ọ̀ṣun látàrí wípé wọ́n ní kí wọ́n pa àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú àkọ́ọ̀dù àti gbogbo àwọn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún wọn o gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe jáde láàárọ̀ yìí o ó wà nínú ìwé ìròyìn daily post kọ́ lọ ń ṣàánú fún wa o lórí ìṣèjọba yìí ẹ ṣáà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdìbò dọjọ́ sátidé o ẹ má pọ̀bẹ ẹ má pa bálẹ̀ o ẹ má pa gbogbo àwọn èèyàn tẹ bá bá ń bẹ̀ ẹ já ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ nínú ìwé ìròyìn daily post ẹ lọ gbà ṣe ń jẹ láàárọ̀ tòní.

ẹ̀yin tẹ́ ẹ bá ti wà lójú òpó Facebook ẹja máa mọ̀ yín gámọ́ kí yóò Jordan 105.5 FM náà lẹ́ ti máa rí mi wò bí ìran láàárọ̀ tòní ẹ máa fàríwísí yín síbẹ̀ àti àwọn agbègbè ibi tẹ́ ẹ ti ń láǹfààní láti máa wò wá káwa náà sì mọ kí yín délédélé o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch tí mo náwó gán láàárọ̀ tòní wọ́n ní ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà nílẹ̀ Nàìjíríà ìyẹn Godwin Akpabio ó ti balẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣáájú ètò ìdìbò gómìnà ilé tó ń bọ̀ lópin ọ̀sẹ̀ yìí o sẹ́nitọ̀ Akpabio àti ikọ̀ akọ̀wọ́rin rẹ̀ pẹ̀lú àwọn bíi alága ìgbìmọ̀ ẹgbẹ́ gómìnà onítẹ̀síwájú Hope Uzodinma àti Monday Ekpobolo ti ìpínlẹ̀ Edo àti gómìnà Usman Odogbo ọlọ́run má jẹ̀yìn mi oyọ láàárọ̀ ti ìpínlẹ̀ Kogi o wọ́n ní àná ọjọ́rùú ọjọ́ kẹtàlá àbí àná náà ni òkè òní gangan náà ni ọjọ́ kẹtàlá ọjọ́ bọ̀ lónìí èwo lọ́jọ́rùú táwọn ìwé ìròyìn gẹ̀ẹ́sẹ̀ kálórí ẹ̀ máa ṣèṣekúṣe wọ́n ní òní gangan ti ń ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún tá a wà yìí náà ni àṣekágbá ètò ìpolongo ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tẹ́gbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ti yà sọ́tọ̀ o ọjọ́ àbámẹ́ta ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kẹjọ ọdún 2026 ní ètò ìdìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí gbogbo aráàlú adíje àwọn alátìlẹyìn olùdíje tó fi mọ́ àwọn alẹ́nulọ́rọ̀ yóò dìbò yan gómìnà tuntun bákan náà ni gómìnà Lucky Aiyedatiwa ti ìpínlẹ̀ Ondo aṣojú-ṣòfin lẹ́kùn ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ìyẹn James Faleke ni wọ́n ti wà lọ́ṣun pẹ̀lú àwọn tí wọ́n wà ńbẹ̀ o láti ṣagbátẹrù olùdíje sípò gómìnà ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Bọ́lá Oyèbámíjí à ń bọ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe gbé jáde láàárọ̀ tòní ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní.

lórí ọ̀rọ̀ ṣúná ni ìròyìn ṣà ń bọ́ sí mi lọ́wọ́ láàárọ̀ tòní wọ́n ní bí ètò ìdìbò sí ipò gómìnà ṣe ń súnmọ́lé ní ìpínlẹ̀ ọ̀ṣun tí rúkèrúdò àti wàhálà ìpànìyàn àti ìdàlúrú eléyìí tó ń jẹyọ lọ́tún lọ́sì lọ́wọ́ yìí kò dín ní ìṣẹ̀lẹ̀ jàgídíjàgan mẹ́tàléláàádọ́rin eléyìí tá a mọ̀ sí 73 tán ni ó ti ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn olóṣèlú eléyìí tó ń wáyé ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àjọ kan eléyìí tí wọ́n ní í ṣe pẹ̀lú àgbéyẹ̀wò ọ̀rọ̀ ààbò ṣáájú ìdìbò ìyẹn àwọn àjọ tí wọ́n pè ní Kingpart Development Initiative ìyẹn KDI èèyàn 29 ni wọ́n ní wọ́n ti kú nípasẹ̀ àwọn ìkọlù ọ̀hún o bákan náà ni àjọ elétò ìdìbò orílẹ̀-èdè nàìjíríà ni àjọ inec pẹ̀lú náà ti jáde láti kéde pé àwọn ìjọba ìbílẹ̀ 25 kan wà nínú 30 eléyìí tó wà ní ìpínlẹ̀ náà eléyìí tí àwọn ń retí pé ó ṣeéṣe kí iná wàhálà jó níbẹ̀ o lásìkò ìdìbò náà eléyìí tí yóò wáyé ní 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí o gẹ́gẹ́ bí àjọ inec gẹ́gẹ́ bí wọ́n ṣe ti fi tó àwọn oníròyìn létí wọ́n ní àwọn ti pé sí àwọn ẹ̀ṣọ́ aláàbò láti san ṣòkòtò wọn kó le dandan o láti pa iná ìgbésẹ̀ yòówù láti la ìdìbò rú tàbí láti ba ìdìbò jẹ́ láti ba àwọn nǹkan kan jẹ́ o wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ tí alága àjọ inec mẹ́nuba òun náà ni atakumọ́sá ìsì atakumọ́sá wẹ̀sì borípẹ́ ẹdẹ north ẹdẹ south ifẹ̀ central ìfẹ́ dayọ̀ ìlà òṣogbo ìfẹ́ lódùn àti orí adé o gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé tán ṣe lálàyé ìyẹn láàárọ̀ tòní sínú ìwé ìròyìn punch ẹ fẹ́ náwó gan ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ̀yin náà fẹ́ wò ó ẹ lọ náwó gan ìwé ìròyìn punch láàárọ̀ tòní ẹ bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́.

lórí ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní ilé iṣẹ́ rẹ̀ wọ́n ti kéde gbèdéke ọjọ́ eléyìí tí gbogbo àríwísí àti atótónu eléyìí tí yóò dópin o lórí wípé àádá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ àádá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wọ́n ní wọ́n báyìí máa di aago márùn ìrọ̀lẹ́ lónìí tí ń ṣe ọjọ́bọ̀ ọjọ́ kẹtàlá nínú oṣù kẹjọ ọdún 2026 òun náà ni gbogbo rẹ̀ yóò lọ sópin o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń rọ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé kí wọ́n tètè sọ àríwísí wọn àti èròǹgbà wọn o lórí dídá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ṣe ń jáde lẹ́nu ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún gbogbo òṣìṣẹ́ fún iléeṣẹ́ rẹ̀ ìyẹn alága eléyìí tó jẹ́ pé òun gangan náà ló wà lẹ́nu àwọn òṣìṣẹ́ pátápátá fún ààrẹ o ìyẹn chief of staff ẹni tí wọ́n porúkọ rẹ̀ ní Fẹ́mi Gbàjàbí Àmílà òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ yìí lánàá tí ń ṣọjọ́rú Wednesday wípé wo ẹ tètè ya wí gbogbo ohun tó ẹ sọ lórí ọlọ́pàá ìpínlẹ̀ yìí àwa náà ti bojú wo a ti ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe lórí rẹ̀ gbẹ̀yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó yẹ yín náà ẹ bẹnu wo ẹ fojú sùnùkùn ká ẹ fi wọ̀rọ̀ sùnùkùn tí ń bẹ nílẹ̀ yìí kí làwọn nǹkan tá ẹ fẹ́ sọ torí pé gbèdéke ọjọ́ tá a fi gígùn tí ò ní sí awuyewuye kankan lórí rẹ̀ bó bá ibẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ náà nu o kò sí wípé igbákan àwòkọ ìkòkò bábà sásùn ọ̀rọ̀ náà jáde ọ̀rọ̀ sì pọ̀ tí Gbàjàbí Àmílà eléyìí tó sọ láàárọ̀ tòní pọ́ǹchì náà lẹ́ti bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́.

0: wọn ní ẹnì kan leléyìí tí wọn ti pé gbajúgbajà olórin takasúfé ìyẹn david adeleke wọn ti pè báyọ ọrọ davido tún jáde nínú ìwé ìròyìn láàárọ tòní wọn ní ẹni tí ó wà nípa ti ọrọ àwọn òfin eléyìí tí wọn ní lọ́yà kan rèé agbẹjọ́rò eléyìí tí wọn pe orúkọ rẹ ní timothy túgbìyẹlé òun náà ni wọn ti pe nkọrin takasúfé david adeleke eléyìí tí gbogbo ayé mọ̀ sí davido ipé kó lọ bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ fún gómìnà ìpínlẹ̀ edo monday ẹ̀pọ̀ bọlọ̀ wọn ní kó lọ bẹ̀bẹ̀ o pàápàá jùlọ látàrí ohun tó fi sójú òpó ẹ̀rọ ayélujára eléyìí tó sọ wípé gómìnà ọ̀hún kò ní ìwé ẹ̀rí èsì ìdánwò ilé ẹ̀kọ́ girama ìtamọ̀ sí waec gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch ṣe ṣe lálàyé láàárọ̀ tòní wọ́n ní fọ́nrán fídíò kan òun náà ló ń jàrin rìn lójú òpó facebook láti ọjọ́ monday ọjọ́ ajé o ipe ìpọ́bolò tó jẹ́ gómìnà ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ edoje wọ́n ní davido sọ̀rọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó ń jáde láàrin wọn pé olóṣèlú sólóṣèlú ara wọn tó ní kálukú wọn fẹ́ máa fẹ̀dí ara wọn síta o wọ́n ní davido ní kí ìpọ́bolò kó gbé ìwé èsì ìdánwò ìrísọ́ọ̀tì waheki rẹ̀ wọ́n ní kó gbé jáde kó fi sórí instagram káwọn orí o wọn ní eléyìí gangan náà ló jẹ pé ó ń bu ẹnu àtẹlu gómìnà ọhún tó sì jẹ pé kò yẹ kó rí bẹẹ látàrí pé bí ìpọbolò náà bóun náà bí ò ṣe ṣàtìlẹyìn fún gómìnà adémọlá adeleke látàrí pé ijó náà ni ó mọ jó wọn ní ó sọrọ sí adeleke pé gómìnà oníjó kọrọgó ṣiṣẹ nílùú ijó lòún jó káàkiri o ẹ wo ọrọ olóṣèlú ẹ má jẹun tẹnu mọ jù ẹ lọ na ọgàn owó ìròyìn punch ẹ bà ń bẹ ṣùgbọn wọn ti ní ìdí pàtàkì tí davido fi lè ṣe bàbá ẹ má bínú ọmọdé ni mí ọrọ tí mo sọ sí yìí ẹ fi yá mi ẹ fọwọ́ wọnú wọn ní kí davido kórè lọ tọrọ àforíjì agbẹjọ́rò kan ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ tòní iyùn náà jáde gbàgàdà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí punch náà ló gbé jáde ẹ bá ní fàráńdà rẹ láàárọ̀ yìí. ọwọ́ ọlọ́pàá ti tẹ afurasí ajínigbé kan o eléyìí tó ń gbìyànjú láti gba owó tó tó ₦1.6 million eléyìí tí wọ́n ní ìpínlẹ̀ kwara ní ọwọ́ ti ba afurasí ajínigbé ọ̀hún eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní zanda aliyu òun ni wọ́n porúkọ rẹ̀ o wọ́n ní ó ń gbìyànjú láti fi owó tó tó ₦1.6 million láti fi ra ìbọn tí wọ́n ń pè ní AK-47 eléyìí tí wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí látàrí iṣẹ́ takuntakun tí àwọn àjọ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ kwara eléyìí tí wọ́n ní wọ́n ṣe o gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe gbé jáde wọ́n ní ọwọ́ ba aliyu nígbà tí àwọn ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí a mọ̀ sí anti-kidnapping section eléyìí tí wọ́n ní wọ́n ṣiṣẹ́ wọn gidi gan ni o wọ́n fi múfilẹ̀ wọ́n sì wò pé aliyu o fẹ́ máa bá wa dúnadúrà látàrí pé yóò ràbọn kò ràbọn iyùn náà fi mú o wọ́n ní ṣùgbọ́n owó ti ba aliyu báyìí látàrí pé owó tó tó ₦1.6 million ló fẹ́ fi ra ìbọn AK-47 kódà ní gbogbo ìgbà tí wọ́n wá ṣe ìwádìí wọn dójú àmì gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ kwara ìyẹn adétọ́hún èjìrẹ́ adéyẹmí ó ṣàlàyé wípé ṣe rí àwọn fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú afurasí náà tó sì jẹ́ wípé ó gbìyànjú láti ṣe ìdúnadúrà lórí bí yóò ṣe ra ohun ìjà olóró yìí eléyìí tí wọ́n ní ó tó ₦1.6 million kó tó di wípé ọwọ́ bá náà lọ́wọ́ ti ba arákùnrin ọ̀hún o aliyu náà ni wọ́n sọ ppro agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara náà ló ń bá àwọn akọ̀ròyìn ìwé ìròyìn punch sọ̀rọ̀ ó wà nínú ìwé ìròyìn punch ẹ̀yìn kúlé ìwé ìròyìn punch náà lẹ́yìn ti ba lọ́wọ́ ìsàlẹ̀ ẹ lọ ṣẹ̀rí ẹ̀ ń bẹ̀ láàárọ̀ tòní. wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́wàá kan náà ní ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí tí wọ́n gbìyànjú láti ṣe kínni láti pààyàn ọlọ́run ṣàánú àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀rọ̀ ìlú ọ̀ṣun ló pọ̀ jù nínú ìwé ìròyìn.
1: every day till payday or

0: lọ́wọ́ máa tó gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ṣe wá sọ wọn ni ọwọ́ ba àwọn afurasí kan láti mú dákẹ́kẹ́ ife ìsì tó wà ní ìjọba ife.
1: This is Jordan 105.5.
0: Jẹ́ ọmọ ọdún ọkàndínlọ́gbọ̀n ni o 31 years ná pé ọjọ́ orí tiẹ̀ náà Akíngbalà Olúwakẹ́mi 40 ọdún lọ́jọ́ orí ẹ̀ àti Adékúnlé Bàṣírá obìnrin mà làwọn wọ̀nyí.
2: Radio has never been this excited. This is Jordan.
0: Wọ́n ti bà wọ́n o, tí wọ́n sì ní, wọ́n ti ń fi ẹnu wọn kà bòròbòrò, ìdí tí wọ́n rí ohun tó rí lọ́bẹ̀ o, tó fi garu ọwọ́, wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìlú Mòdákẹ́kẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ilé náà wà níwèé ìròyìn Punch láàárọ̀ tòní, ẹlẹ́gbà chẹ́ǹjì ẹ̀kẹ́ ẹsẹ̀ rí ẹ̀ láàárọ̀ yìí. Ọwọ́ ba ọmọ olùgbé ilẹ̀ Amẹ́ríkà kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, eléyìí tí wọ́n ní 20 ọdún ni ó lò lọ́gbà ẹ̀wọ̀n tí ó lọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ látàrí ìwà tó wù pé ó fẹ́ ṣe ìgbani kéèyàn ó gbààyàn owó tó tó $2.7 million òun ni wọ́n ní ẹ̀sùn tí wọ́n kà sí lọ́rùn. Ṣùgbọ́n nígbà tí wọ́n wo gbogbo ọ̀tún òsì tí adájọ́ àti agbẹjọ́rò tí wọ́n jọ fọ̀rọ̀ jomitoro tán wípé ó jẹ̀bi ẹ̀sùn yìí ó yà lọ fi 20 ọdún kó fi jura ní ọgbà ẹ̀wọ̀n. Ìyẹn náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní. Wọ́n ní àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n tún yìnbọn pa ọmọ iléèwé kan eléyìí ní ìpínlẹ̀ Rivers o, tí ó sì jẹ́ pé ọmọ iléèwé ọ̀hún ó gbẹ̀mímì. Kí ló ṣẹlẹ̀ tán fi pa kí ló dé? Ẹ̀lọ́nà ọgọ́wé ìròyìn Punch ẹ báyùn náà ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní. Wọ́n ní látàrí ìkọlù tó wáyé ní ìpínlẹ̀ Plateau o, wọ́n ní àwọn mẹ́ta náà ni wọ́n gbẹ̀mímì tí àwọn ọmọ ogun tí wọ́n sì ṣe àtúnṣe sí agbègbè kan tí wọ́n pè ní Mangu. Ìyún náà jáde nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní. Ẹ jẹ́ máa mú kéékèèké torí àsìkò ká lè ṣojú òpólẹ̀ lákòókò tó yẹ.

ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Niger wọ́n ni wọ́n ti ju arákùnrin kan sí ẹ̀wọ̀n ọdún mẹ́tàlá bákan náà náà ni wọ́n ní àti àwọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n ní àwọn wọ̀nyí náà wọ́n jẹ́ ṣùgbọ́n ẹni tí wọ́n jù sí ẹ̀wọ̀n yìí ẹ̀sùn tí wọ́n kà sí wọn lọ́rùn òun náà ni wípé wọ́n ní wọ́n fi ipá jẹ àlùbọ́sà ọmọ ọdún mẹ́wàá ní agbègbè kan tí wọ́n pè ní bozo ní mina ní ìpínlẹ̀ ọ̀hún ilé ẹjọ́ májísrèètì ilé tó wà ní mina òun náà ni wọ́n ti rán ẹnìkan tí ọjọ́ orí rẹ̀ ju ọmọ ọdún márùnléní ogún 25 years bala aliyu ni wọ́n porúkọ rẹ̀ wọ́n ní kó rè lọ gbatẹ́gùn ní ọgbà àtúnṣe fún ọdún mẹ́tàlá bẹ́ẹ̀ náà ni wọ́n sì sọ wípé kí wọ́n nà ní ẹgba tó tó ogún wọ́n nà nẹ́gba wọ́n máa nà nípa kẹ́rẹ́ 20 wọn nà dáadáa lẹ́yìn tó bá jẹgbẹ́ ogún tán yóò wá lọ lu ọdún mẹ́tàlá lọ́gbẹ̀wọ̀n látàrí ẹ̀sùn wípé ó fipá bá ọmọ ọdún mẹ́wàá ó fipá kó àlùbọ́sà rẹ̀ sẹ́nu ó ń rẹ sẹ́nu ní àlùbọ́sà tí ò sí gbò ìdájọ́ nǹkan kéré bẹ́ẹ̀ náà ní ilé ẹjọ́ ọ̀hún náà ẹni tí ó jẹ́ agbẹjọ́rò àgbà nílé ẹjọ́ májísrèètì ọ̀hún samira jibril wambai òun náà ló ka ẹ̀sùn tó wà ní ojú ewé kẹsàn-án fún ti ẹ̀sùn bẹ́ẹ̀ ní ìlú ọ̀hún wọ́n sì ní yóò san owó tó tó ₦250,000 láti fún ọmọ ọdún mẹ́wàá ọ̀hún kọ́ fi tọ́jú ara rẹ̀ báyìí ni ìdájọ́ mi arise ẹ̀bà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní. ẹgbà 20 ẹ̀wọ̀n ọdún mẹ́tàlá tọ́ ó dá o. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ti dárúkọ àwọn méjì kan sínú ìwé ìròyìn láàárọ̀ pé wọ́n ń wá wọn o wọ́n ní àwọn wọ̀nyí wọ́n kọ́ síbẹ̀ ní wanted ẹ sì mọ̀ lóun ní jẹ́ wanted méjì ni wọ́n máa ń kọ́ bóyá wọ́n fẹ́ gbàyàn síbi iṣẹ́ wọ́n ní àbíbò rẹ̀ yẹn léèbó ṣebí wanted wọ́n wá yàn náà ni wọ́n ní wọ́n wá àwọn kan ṣùgbọ́n wíwá táwọn wá wọn táwọn ọlọ́pàá ìlú èkó ń wá àwọn eléyìí iṣẹ́ ọ̀daràn ìwà ọ̀daràn ni wọ́n hù gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe kọ́ láàárọ̀ wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ti dárúkọ àwọn méjì kan gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń wá látàrí pé wọ́n lọ́wọ́ nínú ìpànìyàn kan eléyìí tí wọ́n ní wọ́n pa arábìnrin kan ní agbègbè Ìkòyí ní ìlú Èkó gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣe fi sójú òpó X wọn ìyẹn lánàá tí ìṣọjọ́rùú Wednesday náà ni wọ́n forúkọ àwọn ọ̀daràn afurasí tí wọ́n ń wá yìí wọ́n forúkọ wọn síta wọ́n porúkọ ìkan ní Fọláwíyọ́

Alagbado ati Ajibola Obateru won ni awon wonyi na lo je wipe won gbe ni ilu Ibadan ni ipinle Oyo won ni be ni won ti wa o gege bi ajo olopa won ye salaye won ye fi ojusunukun wo oro awon afurasi ohun wipe awon wonyi nlowo ninu ikolu ele ti won fi kolu arabirin kan ti won si pa arabirin ohun ti won si fe gbe oku re ti won gbe oku re sa lo da kan gbe oku e na na pa won tun gbe oku e lo ki le be fi se ah Olorun Agbègbè Ìkòyí náà níṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ti forúkọ wọn síta báyìí o ipe ẹnikẹ́ni tó bá rí wọn kó fà wọ́n lé òfin lọ́wọ́ Fọláwuyọ́ Alágbàdo àti Ajibọlá Ọbátẹ́rù àwọn méjèèjì orúkọ wọn wà nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ tòní ẹ lọ ṣẹ̀rí ẹ bá lẹ́kùnrẹ́rẹ́. Apanilẹ́rìn lórí ẹ̀rọ ayélujára tó jẹ́ comedian tó tún ṣe skiti ìyẹn Brain Jotter ló ti pariwo síta wípé ẹ wo àwọn ọmọ ọ̀ta ìlú Èkó wọ́n máa ń yọ wá lẹ́nu kódà pàápàá òun ó ní wọ́n ń yọ òun lẹ́nu gbogbo bóun bá wa mọ́tò báyìí wọ́n ti dá plate number òun mọ̀ wọ́n mọ̀ gan mọ́tò òun ni ó pariwo sí ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n ṣàánú òun.

0: Wọ́n dálẹ̀ láti ṣe iṣẹ́ owó ẹ̀ lọ́jọ́ Sátọ̀dé. wọ́n dà lẹ̀ ó yẹ kó wà ní out arrest kò ní lè mú ìpinnu inú ẹ̀ṣẹ̀ àwọn ọlọ́pàá yìí wọ́n ń gbàbọ̀dì kò yẹ kí commissioner of police tẹ̀lé fadams wá sí police
1: station
0: ìyẹn bẹ́ẹ̀ ni kò yẹ kó wá báwo tiẹ̀ mọ́ kankan a mọ bó ṣe ń lọ bẹ́ẹ̀ nípa ti ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n ní ká tètè sọ̀rọ̀ wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kí rán àwọn regulation wà lórí wọn wípé any governor gbúdọ̀ fi wọ́n ṣe iṣẹ́ kọ́ mọ̀ pé straight làwọn fẹ́ staff kọ́ mọ̀ sọ pé ẹnìkan wà lórí oyè wọ́n máa ṣègbè lẹ́yìn bó ṣe yẹ kán ṣe nìyẹn ṣe rí davido tó ń sọ pé ó sọ̀rọ̀ sí ọ̀pẹ́bolo kí ni ọ̀pẹ́bolo ń sọ̀rọ̀ sí governor fún ipe oníjó ṣòwò ọlọ́pàá kí ni títọ́rọ́ ní gbèsè sọ̀rọ̀ ní gbèsè yóò sọ pọ́ọ̀tì kó lọ rẹ̀rẹ̀ kọ́kọ́ adeleke
1: tọ́ba
0: ti fẹ́ kó bẹ̀rẹ̀
1: yes ma deepness adekunle láti lambe ní ìfẹsùwapọ̀ lọ́hún hello ẹ káàárọ̀
2: gbẹ́dọ̀
1: ẹ kú ojú mọ́ sà
2: agbóto
1: yes sir
2: ìkan ìgbẹ́ mi fẹ́ gba
1: tí ń bẹ̀rẹ̀ orúkọ yín àti ẹ ti ń pè wá
2: orúkọ mi ni ẹ̀dà oníṣẹ́ ẹlẹ́ta burú
1: ẹ káàbọ̀ sà
2: ìdí mo fẹ́ dá síbẹ̀ ni ọ̀rọ̀ ti ìpínlẹ̀ ọ̀sùn kí wọ́n dùn tó rọrùn kan tẹ̀ jẹ́jẹ́ kọ́ wọ́n tún nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́ àti mo dákẹ́kẹ́ ń gba ẹ̀ lọ́rùn àti ní rírì ẹ̀mú lágbẹ̀rẹ̀ lọ́rùn ìyẹn ni káwọn ọmọ ọ̀ṣọ́ta kan lè ẹ̀ náà káwọn náà rántí pé ọmọ tí wọn ò kì í ṣáájú ọmọ ọlọ́mọ náà máa rán níṣẹ́ gbé torutoru bẹ̀ẹ̀ni káwọn tó jẹ́ tó fẹ́ ṣe lórí gan tó fẹ́ gbẹ gọ́vnọ̀ káwọn náà wò pé gbọ́dọ̀ bá gbogbo ìyẹn táwọn fẹ́ ṣe lórí táwọn fẹ́ ṣe gọ́vnọ̀ rẹ̀ lórí orí ọba tó jẹ sí ìlú tòrò orúkọ ìrìn parẹ́ wọn ètò rẹ̀ jẹ sí ìlú dàrú orúkọ ìrìn parẹ́ bẹ̀ àdúrà mi sọ́lọ́ ni pé ọjọ́ sátidé ọlọ́run àgbà ó dé ìsájú ọlọ́run àgbà gbogbo ògo níbi ìsátidé ọlọ́run àgbà gbogbo ògo lẹ́yìn sátọ̀dé ọlọ́run àgbà gbogbo ògo ìpínlẹ̀ ọ̀sùn àti nàìjíríà lápapọ̀ ò ní dàrú.
1: ami ẹṣin gan sa 09063352 ẹlú ẹ kú ojúmọ.
3: ẹlú ẹ káàárọ̀.
1: ẹ káàárọ̀ sà.
3: ẹ kú ètò
1: ìwé
3: ẹlẹ́ láti kọ̀tì.
1: ami ẹṣin wà ná.
3: ṣáájú kíní ibi tẹ fa atakumọsa ó ní ibi tẹ pè yẹn
1: àti
3: ire oye bẹ ní ire poli wa atakumọsa ni tó o yẹn bẹ lórí ọrọ ti davido ohun tí mo fi lè ní kó tọrọ dájú ọsẹ kò jọ kọjá pé kò sí nínú awo kan náà pẹlú àwọn olóṣèlú tó bá jẹ olóṣèlú ló sọ mí ní kó tọrọ dájú kò sí nínú awo kan náà ẹnu ẹ ò gbá àwọn olóṣèlú lẹnu ẹ gbà ohun tó sọ sí sunday ògún gbégbolò ohun tó sọ kọ rẹ kíró ló pa ni nígbà ẹ bá ti sọkù sórí fáànù bàbá mi tí bàbá ti rí lókàn tó o káwọn náà máa fara mọ wọn máa kọ sọ pé òun pé kò sí náà awọn ọkọ náà pẹlú wọn ó sọ pé kó má bínú bọ ọ bá jẹ pé olóṣèlú kó máa lo bẹẹni máa gbé bẹẹni lórí ọrọ ògbó ọṣun àwọn ará ọṣun máa disappoint wọn especially apc àwọn ará ọṣun máa disappoint wọn bọ́n ṣe ṣe ní ètò kọjá nìyẹn ìdọ́gbẹ́ ni ìwọlé torí tí mo ń gbọ́ ń pa ọ̀gbẹ́ ni iṣẹ́ tó ṣe láyé àwọn dẹ̀ ní ń gbèsè ni wọ́n àrégbèsọlá jẹ gbèsè àwọn civil servant eléyìí náà tó kúrò òkè lórúkọ ìlú ìgbà ó jẹ gbèsè eléyìí kò sọ kò jẹ wọn gbèsè kankan àwọn ará ọ̀ṣun máa disappoint wọn ẹyẹn kọ sílẹ gbogbo ìtọ́jú ọkọ ìrìn ẹ fún ìtàn.
1: yẹ sà ẹṣin kọmíjọlá wọn ní ẹnu ọmọ ògbà mọ́mí ẹ pàdé mọ́ 09063352 abala àgbéyẹ̀wò lórí ọ̀tún ìròyìn tó ní ọjọ́bọ̀ Thursday ní iléeṣẹ́ Jordan 105.5 FM ẹ̀lú ẹ̀ káàárọ̀ o. ẹ sà.
4: gbọ́dọ̀ lẹ́fẹ̀ẹ́ mọ̀ níbàjẹ́ wàá dára fún yín lágbára ọlọ́run o.
1: àmì sà.
4: àwọn tó àjọ wọn nàìjíríà la máa jọ pọ̀ lágbára ọlọ́run orúkọ mi ni akínọlá akínkọ àláàfẹ abẹsẹ ẹsẹ.
1: ẹ káàbọ̀ sà.
4: ètò ìdìbò fún ipò gómìnà tó ń bọ̀ ní ọ̀tún náà tún la yìí púpọ̀ ọlọ́run lọ́dúnmọ́ àlè gbàkóso kó mà sí ìtàjẹ̀sílẹ̀ kó mà sí rògbòdìyàn kó rọ ní ìrọ̀wọ́ sí lọ́sẹ̀ kó rọ lálàáfíà ló kọ jésù olúwa
1: àmì. ẹ ṣeun bàbá àdúrà ni bàbá mi náà fi ṣe bóde ṣe máa rí inú kó lọ ní ìrọwọ́rọsẹ̀ kó má sí wàhálà kó má sì tajẹ̀ sílẹ̀ gbogbo rògbòdìyàn tó ń ṣẹlẹ̀ tó ń rí ìwé ìròyìn gbé lọ́tún ní sí kọ́lọ́run ọba mi bá wà pa náà rẹ̀. hello. ẹ káàárọ̀ sà.
5: ẹ káàárọ̀ sà ẹ ń ṣe ìràwọ̀.
1: yẹ sà.
5: àbí àwọn agbára ọ̀ ọ̀la yẹn ti gbogbo wa.
1: Baba Nurudeen láti Igando 09063352. Hello,
6: Ekojumo.
1: Baba mi John láti ọgbà Ẹ̀ka rọ̀ sà.
6: So ma ti evidence ko pa won strange emi ti e ma so ko da special court sile lori corruption ati iwa buruku ni to ba de ti da special court ke je won ko ma di 3 or 6 months ko ba gbejo mi lo beju ejo ki nafa ajinigbe apayo ati rip at authority ko ma pa won mo se se chairman niye ni Asian Tiger country eri pe Nigeria mo Tony, call your agbara pe president no ma appoint the justice of the first nation. I let you am. Gbogbo awon ile ni o je ki democracy ko da bi democracy ni. E won mo bi mi mo e me an lo wa gba ko ma si gbogbo e ri pe Nigeria toro ni ni e ka ro.
1: E seun sir Mr. John Latogba. Thank you sir. Ekojumo. 09063352. Ofun we wo ri wo. Hello e ka ro.
6: E ma ka ro.
1: E ka ro.
6: Ya Adeolu lo npe yin lati Abrej.
1: E ba yin radio yen lo le sir Mr. Adeolu lati Abrej.
6: Okay. Ohun ti mo fe so le lori. E da pe boye menu baba na le de fe nu ba. Won ni baba Obasan jo so won pe ki se pe democracy ta se pe pe ki se democracy to maya lori bi to ki o. Ohun ti mo fẹ ọpọlọpọ awọn oloṣelu wa bẹ ti bẹ ni atẹlu baba pe kebe ohun lo kọkọ wa bẹ kilebe ti o se gbogbo nkan ki o wa rẹju etemi ni pe mi o mọ baba Obasanjọ ri pe ka jọ joko abi ka jọ jẹbi abi ka jọ pe bóyá mo ti fọkàn rí tẹlifíṣàn ni ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ kò burú jù. Kò tí ì kú Nàìjíríà yìí ló wà. Ọbásanjọ́ ò bá sọ̀rọ̀ ta ni nínú àwọn olóṣèlú yìí ló fẹ́ sọ. Gbogbo àwọn olóṣèlú tó wà ẹ̀ wọ́n sọ ìjọba yóò ṣe dáadáa. Bẹ́ àwọn tó tó ń fún lówó táṣẹ́rẹ́ tọ́nà wọ́n ń sẹ̀dí owó sí àwọn gan wọ́n ṣe tó àtikú nítorí ìjọba tí ìjọba ò dẹ̀ ṣe
1: dáadáa.
6: Ibi ìjọba Ọbásanjọ́ ìmẹ́ta ju ìjọba eléyìí. Ẹni kí nìdí?
1: Tó yásìkò ni ká bá ṣe pápá.
6: Ọmọdé wọn àfẹ́ tèmi. Ọmọ mi àwọn mẹ́ta ló lọ sí Federal University tó ń lọ OAU tó ń lọ sí Lagos University. Gbogbo wọn náà ṣetán owó ẹ̀kọ́ tó kù sí owó tán ní kí n san sí ó ju owó àwọn tí mo fi kọ́ àwọn mẹ́ta. Pé o kí lè wá sọ fún mi ẹ̀kíní tí mò ń lò yìí fóònù tí mò ń lò yìí sí ìgbà Ọbásanjọ́ la ní. ìgbà ọbànújọ náà ni o kàn ṣe tí.
1: Ẹ ṣeun sà.
6: Àtìgbà tó ti kúrò kí máa tó ń rí táwọn olóṣèlú ṣe.
1: Ẹ ṣeun sà. Ẹ ṣeun sà. Ẹja fẹ́ lomi náà láǹfààní. Ìṣẹ́jú kan àbọ̀ náà ni a ní gbogbo ohun tá a bá máa sọ ká ṣe pápápá èrò pọ̀ lójú là. Ẹlú ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀ ẹ káàárọ̀.
1: Ẹ bá ń yí rédíò yín ẹ lọlẹ̀ ẹ dákun.
7: Mo káàárọ̀ láti ìsàlẹ̀.
1: Ẹ káàbọ̀ sà.
7: Yọ́dọ̀nù ní bàjẹ́ o.
1: Àmì sà.
7: Gbogbo ìlọsíwájú yóò máa débà yín o.
1: Àmì.
7: Ẹ sábà bá wọn olóṣèlú sọ̀rọ̀ olùwọ́dọ̀ yìí kọ́ nígbà táwọn náà máa kú lórí ipò ibi kan làwọn máa dé bá. Ìgbà tó bá ń nu mẹ̀kúnnù lára tó bá yá táwọn náà bá kú lò. Ìjọba bá ní sóòkì ni wọn ta ló fẹ́ tọ́jú wọn. Ayé owó ọ̀tọ̀ o. Ayé ìdí ẹbí ọ̀tọ̀. Gbogbo nǹkan tó bá ń ṣe kọ́ máa rántí àtúbọ̀ tọ́. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò sí ọmọ owó Nàìjíríà. Àwa tá à ń dìbò fún ọ láwa Nàìjíríà. Ìyí tó lè jáde kó wá sọ pé ọmọ òun tó ń dìbò fún òun lélẹ̀. Ìgbà tó bá pa wá tán, ta ló fẹ́ dìbò fún ọmọ. Ọ̀rọ̀ tí péjọ kan bá àwọn náà máa tán. Ọ̀nà gbígbé lóde ni máa ń sọ gbogbo ìgbà ni ẹ. Kò ṣẹ́dá tí ò ní kan ní ayé. Ipò yẹn wọn bí wọn síbẹ̀ pamẹ́ntì. Ìjọ kan bọ̀ máa tán.
1: Ẹ ṣeun sà.
7: Bẹ́ẹ̀ni ṣíṣe o.
1: Àmì àtẹ̀yìn bàmí mukaila láti ìṣàṣe ẹyin tẹ wà lójú òpó facebook náà àárọ̀wọ́ yẹn ṣe ojú òní tì yẹn mọ̀ tẹ láìkì kẹwọn sí ààrẹ o ojú òpó tẹ ti lè rí wa lójú facebook ní jordan 105.5 fm tẹ bá ti tẹ bẹ ẹ mọ̀ rí wa ketekete abala àgbéyẹ̀wò náà la wà àfojúsùn tí yín àti àríwísí yín lórí àwọn ìròyìn tá a kà láàárọ̀ yìí. ẹ ló ẹ kú ojú mọ́ bẹ́ẹ̀ o.
8: Ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ ma.
8: Ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́.
1: Yes.
8: Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ nípa kẹ́hìndé ló ń sọ̀rọ̀ kẹ́hìndé.
1: Láti bo sọ láti
8: bo. Ṣé rí nǹkan tí láti ìyànà ọgbà.
1: Ẹ káàbọ̀.
8: Yes sir. Ṣé rí nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣé ìbò ọ̀ṣun àdúrà wa ni pé kí nǹkan kan má ṣẹlẹ̀ sẹ́nìkan kan. Àtòlórí àtọmọ ẹ̀yìn kọ́lọ́ ṣàbà mi dáàbò bo gbogbo wọn àtàwa náà tá a sì ń bẹ̀. Ṣé rí nítorí ìdìbò làwọn sínéètì làwọn pírẹsidẹǹtì ní gómìnà wọn lọ jókòó sí ọ̀ṣun ìbò ẹyọkun ìbò ẹyọkun ẹ̀rí pélé ó ti wá dójú ẹ̀rẹ́ pẹ́tẹ́ǹsì ìbò ẹyọkun tẹ̀yọ̀ kan máa ṣe tí kì í ṣe apc tẹ̀wọ́ mọ̀ọ́mọ̀ tẹ̀lé jókòó síbẹ̀ rẹpẹtẹ káwọn máa fẹ́ dìbò ni. Ẹ̀wù ọlọ́run adé ti gbogbo wa o.
1: Àmì o ẹ ṣeun
8: gan. Àníríì bàmí jẹ́ lágbára ọlọ́run.
1: Àmì o ẹ ṣeun gan ma. Máa mi kẹ́hìndé láti ìyànà ọba. 0906000-3352 0906000-3352 Ó nà agbára. Alákìísà ń jó lóru. Ó ti gbà pé pélé ó tó mọ́ ẹ̀lú ẹ káàárọ̀ o.
9: Ẹ̀lú ẹ káàárọ̀ o.
1: Káàárọ̀ o.
9: Ìyàdó rẹ̀mí ló ń sọ̀rọ̀ láti òkè àrò.
1: Ẹ káàbọ̀ ma.
9: Ọpọlọ yóò ní ìjọba àwọn ọlọ́run àmà fún iṣu.
1: Àmì mọ.
9: Ṣé ní lórí ọ̀rọ̀ ìbò ẹ̀ṣun yẹn àdúrà náà ń dòkè ọmọ kọ́lọ́run bá wa dá sí. Kọ́lọ́run bá wa rìn kó sọ pé yẹ ká má lòdù tàjẹ́ sílẹ̀. Ó ní ìmọ̀kọ́ tó wá ń ṣẹlẹ̀ fáwọn ẹ̀rọ fádáhùnsì tó sọ̀rọ̀ yẹn. Àwọn tó fi wọ́n pọ̀ jẹ ní ẹ̀lẹ́kùn jẹ́ kó dìjẹ́ àgbẹ̀ òṣèlú nù. Bí òṣìṣọ́ ẹnìkan ààbò ẹnìkan. Ìjọ fún wọn nípa àwọn alépa ikú tí a wà kò yẹ kó rí jẹ. Kọ́lọ́run bá wa kó sọ pé ìlú Èkó ni wọ́n ti gbà mú wá ti tì mọ́lé. Kọ́lọ́run kó bá wa dá sí. Kọ́lọ́run kó rìn kó sọ bó jẹ. Àbáyé gbọ̀ ọ̀rọ̀ ìjọba láwọn máa fún yín.

0: Hello, Caro. Ati wa me, e Caro sa. Ami sa. E Caro sa.
1: Ọ̀pọ̀lọpọ̀ ti lọ sí ọ̀dọ̀ APC bẹ́ẹ̀ méjì mẹ́ta ló kù. Sẹ́yìn ò tí ì tó ni wọ́n tó fẹ́ fagídí gba ọ̀ṣun. Kí wọ́n 1983 kó lọ́ba àmì ọ̀rọ̀ ti lọ kó kọ́mọ́ jẹ́ kí Nàìjíríà bàjẹ́. Ntọ́gbà yín yẹ́tẹ̀ sí ó tíra ní gbogbo ọ̀ṣun tó rọ́mọ bíbí ìlú ọ̀ṣun lèmi ọmọ àwọn lèmi. Àti gbogbo nǹkan tọ́gbà yẹn dá owó ojú òṣè lẹ́ẹ̀kejì àbí tí láti wà bẹ́ẹ̀ ni nígbà tí èso yìí nípa bẹ́ẹ̀ ni kẹ́.
0: Ẹ ṣeun ọmọ jagun láti mọ̀wé ẹ ṣeun gan sa jẹ mú ìpèyàn kan si ká tó máa lọ láàárọ̀ 0906003352
2: ẹ̀kaàrọ̀. Ẹ̀kaàrọ̀
0: sá. Yes sir.
2: Ẹ kò ṣe olúwa o.
0: Ọlọ́run ló ń ṣe o.
2: Olúwa máa ṣàgbára dọ̀tun.
0: Àmì sá.
2: Àpòstò Awolowo ló ń sọ̀rọ̀ láti Ìkòròdú.
0: Ẹ káàbọ̀ sá.
2: Authentic Jọ́kẹ́ Optimism.
0: Ẹ káàbọ̀ sá.
2: Àwọn ènìyàn ò ní ìbẹ̀rù Ọlọ́run olùfà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Tí wọ́n bá ní ìbẹ̀rù Ọlọ́run ni wọ́n máa rántí pé Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa. Ọlọ́run dẹ̀ ló yan ọ lórí kì í ṣe tipátipá. Ìbéèrè sọ pé tíwọ́ bá ń ṣe rere ara kì yóò há àyà o. So a ní ìbẹ̀rù Ọlọ́run àtọmọdé àtàgbà gbogbo ènìyàn ló ti ṣẹ̀tàn sí ti kùnà ògo Ọlọ́run. Nípa ti ọ̀rọ̀ ẹni tó ń sọ pé Nàìjíríà Islamic country Nàìjíríà ṣe secular state. Ọlọ́run ò kìí jà nítorí ẹ̀sìn ìwà ló bèrè lọ́wọ́ wa. Ìbẹ̀rù olúwàṣẹ ní ìpínlẹ̀ Ṣọ́gbọ́n ó ní òye rere ní gbogbo àwọn tí ń ṣe ní ìyìn rẹ̀ dúró títí láláì. Tó bá jẹ́ pé a ní ìbẹ̀rù Ọlọ́run tó lórí wa bá ní ìbẹ̀rù Ọlọ́run wọn ò ní máa febi pa àwọn kan káwọn kọ̀ọ̀kan máa jẹ́ ajẹ́ pọ̀ dànù lẹ́nu. Ẹ kú iṣẹ́ olúwa olúwa sàgbára dọ̀tun iléeṣẹ́ yóò máa tẹ̀síwájú.
0: Àmì ò ẹ̀ṣẹ̀ àtẹ̀yìn náà sà. Ẹ jẹ́ máa lọ láàárọ̀ ẹ̀yà adúpẹ́ adúpẹ́ pé òkun lọ gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tó jẹ́ kẹ láǹfààní láti máa wò mí lójú òpó Facebook Damilọ́lá Ọládòkè. God bless you. Ẹ̀yin olúwa gbé mi lékè Adébáyò lórúkọ tèmi. Adúpẹ́ lọ́wọ́ Peter Ọláníyì àti Razak Adéjàre tí wọ́n mojú ẹ̀rọ fún mi láàárọ̀. MC Rawọ̀ ló kọ tèmi. Àgbàlagbà ọmọdé ti ń pẹ ẹgbẹ́ bàbá ẹ̀ ló kọ. Ó tún di lọ́la lágbára Elédùmarè tààtù pàdé láago mẹ́wàá títí dàgọ́ mọ́kànlá. Títí ìgbà náà àtẹ̀mí àtẹ̀yìn àní tójú ilẹ̀ mọ́lẹ̀ o. Gbogbo ìṣeré orílẹ̀-èdè Nàìjíríà kò ní ṣẹ̀yìn èmi àti yín ojú wa ní òṣè. Àwa láàmà ṣe nǹkan ò ní ṣe wá lágbára Elédùmarè. Láàárọ̀ yìí mo yọ́ o. Ọlọ́run ọba mi sáìsì ẹ káàárọ̀.

0: jeremole ina oluwa ko jadan oluwa ni ki gbadura fun enikan nibo logun fi o pamọ si to nra palapala to rona bayan nibo lo ta fi o pamọ si to ngbiyanju ti o yo o nsare oku oloju kan ni oruko jesu oluwa gbe o jade ah gbọrun oluwa ni oruko jesu o bibo ikoko aye ti won fi bu omole togotogo ara ina fodan mo so ni igba keji mo je mu to ra dogo aye re to ni oju kan na lo ti lo gbogbo irin ajo re bi aran ni oruko jesu ma je mu yen ko jona won ti gba lowo re loju ala won ti aje orogun gba lowo re won ti ota emi mo ni nkan mi gba lowo re ni oruko jesu ina oluwa ko gba pada fun o lati akoko yi lo ninu irakoro ati irapala to wa oluwa gbe o jade lati oni lo ni oruko jesu ogun to fi aye re pamọ ti ara eyin ti awon egbe re nju lo ti awon egbe re ntayo re ni oruko jesu ogun na ko jona ogbo mi loni mo je mu ti mo se sugbon ti mo tun pada danu mo lowo mo je mu yen jona laye jesu oluwa wa ami oni ni ojo toze iwo to ba n gbo mi ni aro ko fotu awon omo re mo bo ninu ipade adua laaro yi ma deja tori pe olorun fe rin ninu aye awon omo yi oluwa ni ka gbadua o oluwa mo je kaye gboku omo ka mi mole oluwa mo je n gbaroye ibanuje lori omo oluwa mo je post fotu omo mi sori ero alatagba ki n kore si pc si eyin abiamu toto e gbadua fawon omo yin gbo eleyi olorun ran mi si o ogun osele bori awon omo re ni oruko jesu ohun to oluwa ni ka fi gbadua lori naa ni pe awon ogun kan ti sonu loju ala nipasẹ ounje oju ohun won ti gba lo let me tell something ọna kan ti okunkun ma n gba sise ju lati deyan mole ati lati da ayan duro ohun lo ye oju ohun je sori ede to gbọdọ ja ni inu re o gbọdọ jẹnje okunkun mọ aye o gbọdọ fun olounje oju ala je mọ tori pe won kii fun yan lounje oju ala je keyan tẹsiwaju won kii fun yan lounje oju ala je ki iran eyan se ẹni ti won ba fun lounje oju ala bọ oju kan ni o wa bi adagun odo won ma fi lounje oju ala pa iran ni won ma fi lounje oju ala da irin ajo ni ẹmi kan nbẹ ninu kò dédé wọbẹ̀ nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé àmì kan wà lára rẹ kò dédé wọnú ara rẹ nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé àìsàn kan ń ṣe ọ́ ní gbogbo ìgbà nípasẹ̀ oúnjẹ ojú oorun ló gbà wọlé ọmọbìnrin kan gbọ́ mi báyìí inú ti ta ni tiẹ̀ inú akànmọ́ ta ọ́ ní ò gangan igbá àyà kò sí ní tó tí ì lò tó bá rántí dáadáa ọfọ oúnjẹ ojú oorun ló fà á olúwa sọ pé òun ó tu ọ sílẹ̀ ìwọ tó ń wojú olúwa fọmọ wọn tí wọn fún ọ jẹ tó di òkúta ribiti sílé ọmọ rẹ ọlọ́run fẹ́ tì jáde a fẹ́ yí ọ̀dà ọmọ fún ọ ìwọ tó kàwé tó ríṣẹ́ ohun tí wọn fún ọ jẹ lójú àlá tó fi ayé rẹ sínú àkòtì àmúbọ ìfàsẹyìn àti ìkórira ọlọ́run fẹ́ dáná sun ẹ gbọ́ mi gbogbo èèyàn ẹ̀yin tẹ̀ ń lépa láyé tí ayé ti fóúnjẹ ojú oorun dè mọ́lẹ̀ wọ́n tó ń gbìyànjú rere táyé fóúnjẹ ojú oorun dè mọ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ra lẹ́lẹ́ tán fún lóúnjẹ òkùnkùn jẹ lójú àlá tẹ́ ẹ̀rí lé yẹ kọ́ tẹ́ ẹ̀rí àrà yẹ dá olúwa sọ pé òun fẹ́ tú ọ sílẹ̀ mọ́ jẹ̀mú kan fẹ́ ṣiṣẹ́ nínú ayé rẹ tẹ́ rí ẹ̀yin ọkùnrin kan ń bẹ tẹ́ ń gbọ́ mi báyìí tó jẹ́ pé wọ́n ti fóúnjẹ ojú oorun sọyìn di arìndè wọ́n ti sọyìn di akúrẹ̀tẹ̀ wọ́n ti sọyìn di ọ̀lẹ́ wọ́n ti sọyìn di aláìlágbára mọ́ wọ́n ti dọwọ́ bo ìran àti àyànmú ògo tẹ́ gbé wáyé jágbọ́n ti psalm 5 verse 7 jágbọ́n tó sọ yẹ́sì mú bọ́
1: ṣùgbọ́n bí ó ṣe ti èmi
0: bí ó ṣe ti olúwa ni
1: èmi ò wá sínú ilé rẹ
0: mọ̀ gbọ́ bí ó ṣe ti èmi èmi ò wá sínú ilé rẹ mọ̀ káàsùnú mọ̀ yẹ́s
1: nípa ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ
0: nípa ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ
1: tọwọ̀tọwọ̀ sí ọ ni èmi ò tẹríba sí
0: èmi ò tẹríba sí àtẹ́ǹpìlì mímọ́ rẹ yẹ́s
1: tọ́mi olúwa
0: olúwa
1: nínú òdodo rẹ
0: nínú òdodo rẹ
1: nítorí àwọn ọ̀tá mi
0: nítorí àwọn ọ̀tá mi
1: mú ọ̀nà rẹ tọ́tà rà níwájú
0: ọ̀nà tí oúnjẹ ojú oorun ti dí ọ̀nà iná ń bẹ̀rẹ̀ sí ní là ilẹ̀kùn tó ń jẹ ojú oorun ti tì ilẹ̀kùn náà bẹ̀rẹ̀ sí ní sí àṣeyọrí tó ń jẹ ojú oorun ti gbà lọ ó yá yóò bẹ̀rẹ̀ sí ní padà ìṣerere tó ń jẹ ojú oorun ti tilẹ̀kùn mọ́ á bẹ̀rẹ̀ sí ní sí ilẹ̀kùn yẹn gbé owó ẹ̀ lé inú ẹ̀ wà á máa pe iná mo pe iná iná wọnú mi gbàdúrà dáadáa o iná o mo gbé agbára iná mi mo gbé iná mi mo gbé iná mi mo gbé iná mi mo gbé iná mi mo gbé iná mi iwọ ọfà oúnjẹ ojú oorun tó tilẹ̀kùn mọ́ ìṣerere ó yá jáde lára mi gbogbo ẹ̀yin ọfà oúnjẹ ojú àlá to tile kun mo isere aluyo iranlowo ati anu loruko jesu e jade ina ti jade ina ti jade ina ti jade ina ti jade ofa onjo ojo ohun to tile kun ma se yori ninu aye mi mo pase ni oruko jesu oya jade oya jade oya jade oya jade oya jade mo gbe ina mi ninu eje jesu mo gbe ina mi ninu eje jesu mo gbe ina mi ninu eje jesu mo gbe ina mi ninu eje jesu gbogbo eyan fa onjo ojo ala gbogbo eyan fa onjo ojo ohun to fa aye mi seyin to da aye mi duro to tile kun mo mi to so mi dero eyin to so mi da laseti to so mi da laitegbe to so mi den ti o laluyo laye loruko jesu ina ti jade ina ti jade ina ti jade ina ti jade iwo fa onjo ojo ohun iwo mo je mu ojo ala to iwo mi lenu to ne mi lara to je lalaafia to je ntesiwaju to so irin ajo mi di ofo oya jabo oya jabo oya jabo wa poruko jesu lekan gbogbo nti okunkun ti fun mi je loju ala loruko jesu mo po ba ori kari ba saida mo pe na dada pe fire fire fire fire fire gbogbo nti awon aje ti fun mi je loju ala to da irin ajo mi duro ti mo lala rere sugbon ta laye o se ti mo ne awon eyan rere ti won ran mi lowo loruko jesu mo po loruko jesu mo po loruko jesu mo po ni oruko jesu mo po ohun ti okunkun ti gbe sinu mi loju ohun to nda mu aye mi to yu aye mi lenu loruko jesu mo po mo po mo po mo po mo po gbogbo ofa onjo oju ala mo po gbogbo ofa onjo oju ala mo po gbogbo ofa onjo oju ala mo po gbogbo ofa onjo oju ala pariwo dada loruko jesu gbogbo ofa onjo oju ohun mo po mo po jesu oluwa wa mo so tele ni oruko jesu gbogbo ofa onjo oju ohun o ya ma po loruko jesu o ya ma po ni oruko jesu o ya ma po ni oruko jesu o ya ma po mo gbadua fun o mo ran ase sinu aye re mo ran agbara sinu aye re mo ran owo olohun sinu aye re mo ran mo je mo oluwa sinu aye re gbogbo ofa onjo oju ala loruko jesu o ya ma po o ya ma po o ya ma po nto je ngbo wa kekere nto je ngbo ni dagba nto je ngba to wole oko nto je ngbo fe yawo nto je nigba to kawe tan loruko jesu nto je nigba to de lu oyinbo gbogbo ofa onjo oju ala to darin ajo re duro to de irin ajo re mole loruko jesu ma po loruko jesu ma po loruko jesu ma po loruko jesu ma po loruko jesu ma po ina tu osile loruko jesu ina tu osile ni oruko jesu ina tu osile oya gba ominira jesu oluwa wa ami ko fotu awon mo re mo bo ninu adua laaro mo deja ya jo gbadua papo laarin ago mejo si ago mejila eyin te gbo mi ni ale ni ojo sunday owo olorun yo rin ninu aye agba olorun yo la aye koja mo je mu anu yo fonfon gbogbo ipa ti agbara okunkun oni olorun yo dana sun o di ominira irin ajo ri o de tesiwaju be se de church ni ojo sunday en locate abuli egba tabi fagba egbe okada olaniyi last bus stop adetola road church baba adefisoye to wa niwaju olu eyin arogun state e le gba madia ijaye power line maujosan kola alakoko wole egbe okada adetola road church baba adefisoye to wa niwaju olu tete mo bo lojo sunday owo olorun yo kan o si dominira e te fe jo emi lori ero alatagba prophet adefisoye baba aladua ni facebook youtube ati tiktok prophet michael adefisoye aye re ku oloju kan loruko jesu aye re ku ninu irakoro ni oruko jesu aye re ku ninu irapala ni oruko jesu aye re ku labe pepe aini aseyori labe pepe ailaluyo labe pepe ti ileri yin e fun loruko jesu oluwa gbe o jade gba eleyi safe number yi pelu prophet michael adefisoye e ma send the prayer request yin ta gbadua fun ile lori number na lele eyin te lo whatsapp 08085 60 97 02 08085 60 97 02 tun bo lekan si 08085 60 97 02 enikan ni baba ta ba pe yen igbe ko mo wa nu adua ni mo wa nu adua ni mo pe mi ma gbe mo tun si ilamele bayi ta ba te pari adua lale yi lati ago mewa mo ma receive phone call dago meji lawo ma pe mi lese kese iwo to ti ni number yin lowo mo fe sure fun ase yo laye re koja aye re atesi waju ona re ma la ogo re ma yo iran re ma se loruko Jesu to seru egbe mo amen
2: mo abu covenant of protection nitori mo wa pelu re ma foya nitori emi ni olohun re olohun to npa omo ni gbogbo igba fe ko fi di abu na mule lo fin pe o si ipade adura iso ro lojo meje akori maje mu abu covenant of protection ojo meje lo adura so tele yo fi ma ro iwo na wa gba ifororoyin abu ogosheni tun tile kun ijamba wahala ohun iko ojiji adura ohun ase tun yo ni kuro ninu ewu yo ma jade latenu prophet igbalaye mi o kebisi baba olohun ngo adura pastor julius oju arowo mole ati baba adura prophet michael adu fi soye oni emi latenu benice o lẹyẹ atawọn akọni ijọ ma je mu abo ipade adura yi ma bere ni tuesday august 25 2026 o si ma wa sopin ni monday august 31 2026 ago meji la wula adura yo ma bere ma je mu abo ipade adura isoro asotele yi ma waye ni Christ Apostolic Church Anointing with Fire Prayer Ministry Ibrahim Ezomo Street Ofadeyan Road Adetola Bus Stop Lagos Olugbalejo woni Michael Adifisoye telephone 0803-462-8479 ati 0802-203-5389 oluwa yo pa lo ati abo re mo lati igbayi lo ati titi lai lai.

0: gbogbo ibi tó bá ti gbá mi lálẹ́ yìí so le fi alleluia kọ́sẹ́ olódùmarè alleluia fún ọlọ́run ó yá ké alleluia níbi kó wà one two go alleluia ẹ̀yin mélòó lẹ gbọ́ mi lálẹ́ yìí bẹ́ẹ̀ ti ń wọlé lọ sùn ìròyìn ayọ̀ ni mo mú fún ọ wá olúwa ní kí n sọ fún ọ pé no tí wọ́n kọ lórí ọ̀rọ̀ ẹ tí kò jẹ́ kí olóore kó rí ọ olúwa ló ń yí padà sí yes láti sìn lọ bó bá ṣe àmì ọwọ́ ọlọ́run wà lórí ayé mi olóní kí n sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ torí ìbápàdé tí mo ní láti àná ó jẹ́ kí n mọ̀ wípé ìlérí ọlọ́run yóò ṣe lé ọ lórí mo fi ọ lé jésù lọ́wọ́ ẹni tó lé agbára láti yí nǹkan padà fún ọ orúkọ jésù olùgbàlà kó yí nǹkan padà nínú ayé rẹ bó o bá la àlàkọjá líle kọjá mo sọ fún wọn láàárọ nígbà tí mo gbàdúrà fún àwọn ènìyàn pé irú ọwọ́ tó wà lórí ẹ òun ni o má pa anybody jà ó pẹ́ tí mo ti ń wá aṣọ ẹ̀ fún ọ pé kò sẹ́ni tó lẹ́bi lórí ọ̀rọ̀ ẹ ọwọ́ tó wà lórí ẹ ó lè jẹ́ kí wọ́n rí tiẹ̀ lò bọ́ mi dáadáa ọwọ́ ilé yín ò lè wà lórí ẹ kí ẹnìkan kó ṣàánú fún ọ àyàfi tí wọ́n bá mú ọwọ́ yẹ kúrò ó gbọ́ tí mo wí ọwọ́ àjẹ́ ìdílé ò lè wà lórí ẹ kí orí ojú rere ènìyàn àwọn ènìyàn á máa sá fún ọ jẹ́ ń sọ fún ọ àwọn kan wà tó jẹ́ wípé ó wù mí láti ràn lọ́wọ́ ṣùgbọ́n ọjọ́ tí mo bá ti rí ọwọ́ lórí wọn ọwọ́ ìgbàgbé òun ló wà lórí wọn kò sí mo kàn dédé máa gbàgbé wọn ni màá ti rò pé níwọ̀n ìgbà tí olúwa bá fún mi ní orí ọ̀fẹ́ mo fẹ́ ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ tó wà lórí wọn táwọn náà ò mọ̀ ọwọ́ yẹn ló ń lé olóore jìnà sí wọn ó dẹ̀ tó àfẹ́ẹ̀tì èmi náà bí mo ti jẹ́ wòlíì tó bẹ́ẹ̀ ni mo fi ń bẹ gbàdúrà lálẹ́ yìí olúwa wípé ohun tó ń fẹ́ yọ lára àwọn ènìyàn rẹ òun ni ọwọ́ tí mo yọ lára ìwọ náà ìgbà tí ọwọ́ wà lára mi gbogbo ènìyàn ló kórìíra mi ìgbà tí ọwọ́ wà lára mi àwọn olóore ò ràn mí lọ́wọ́ gbọ́ mi dáadáa ọwọ́ kan wà lára mi mo fi ń ṣiṣẹ́ olúwa ẹrú ni mo fi ṣiṣẹ́ olúwa ṣe ṣùgbọ́n ní ọjọ́ tí olúwa gbé ọwọ́ òkùnkùn kúrò lára mi ọjọ́ yẹn òun ni olóore rí mi gbọ́ mi bó o bá wà ní ẹ̀gbẹ́ àwọn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ bí wọn bá ràn ẹ́ lọ́wọ́ ọwọ́ òkùnkùn ni wọ́n ń pè yẹ sà wọn lè rí ẹ láéláé bọ́ mi dáadáa tó bá jẹ́ wípé o ní àwọn ènìyàn tó yẹ kó ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n gbogbo ìgbà ó ní wọn kì í fẹ́ gbóhùn ẹ ọwọ́ ìkórìíra nìyẹn sà òun ló wà lórí ayé rẹ ó lè mọ̀ àwọn tó rí àyè nínú ẹ̀mí ló mọ̀ rí bẹ́ẹ̀ àwọn tó ní àròjinlẹ̀ wọ́n lè máa rò pé kí ni bàbá ń sọ lálẹ́ yìí ṣe bí àwọn ènìyàn yẹ kàn fẹ́ ràn wọ́n lọ́wọ́ ni pọ́ dáadáa ọwọ́ kan bá kúrò lórí ẹ àwọn èèyàn máa ràn ẹ́ lọ́wọ́ ìrírí kan ni mo rí pé mo lọ gbàdúrà lórí òkè mo rí ọwọ́ bàbá mi ó dẹ̀ kúrò lórí mi bí ìgbà tó gbọ́wọ́ lé ọmọ lórí olúwa wípé lónìí ni mo gbé èpè tí bàbá rẹ fi bá ẹ wí lónìí ni mo gbé kúrò lórí ẹ pọ́ mi kódà mi ò mọ̀ pé àwọn ènìyàn lè ràn mí lọ́wọ́ tó bẹ́ẹ̀ ẹ gbọ́ ọwọ́ èpè tí wọ́n fi bá ọ wí èyí tó wà lórí ayé rẹ bàbá mi gbé kúrò lálẹ́ yìí lórúkọ olúwa ibikíbi tó bá ti ń gbọ́ mi múra o torí olúwa rán mi sí ọ olúwa ní kí n sọ fún mọ̀mọ́ yẹn pé ọwọ́ tó wà lórí ọmọ yẹn èyí tó fi ń pa ẹ lẹ́kún olúwa ló ń gbé ọwọ́ ẹ kókó lórí ọmọ yẹn ìwọ ni kò ṣe àmì ọwọ́ ìbànújẹ́ èyí tó wà lórí ìgbéyàwó ẹ nínú rẹ̀ òfin dùn lọ́jọ́ kan màkà elébórí amazélidàrú àbàkà ọwọ́ yẹ kó gbẹ lórí ayé rẹ ó gbọ́ ọba yẹn náwó sí wòlíì yẹ láti mú ọwọ́ tó nà ó dẹ̀ gbẹ ọwọ́ tó nà sí ọ pé òun fẹ́ sọ ọ́ di ẹdùn arílẹ̀ kó gbẹ ọwọ́ tó nà sí ọ ọwọ́ líle ìpọ́jú èyí tí ò jẹ́ kó pàdé aláàánú obìnrin ó wá múra èmi mọ̀ pé tó ń là kọjá le ṣùgbọ́n àdúrà kọ́ ọwọ́ ni ọwọ́ kan ni bọ́ mi dáadáa àwọn ogun kan wà tí àdúrà ò ràn tó jẹ́ wípé àṣẹ wòlíì òun ló ràn olúwa wá wípé irú pẹ̀lú àwọn ènìyàn mẹ́rin o ni mo fẹ́ ràn lọ́wọ́ ní àárọ̀ ọ̀la. Number one, àwọn tí àjẹ́ gbéṣẹ́ pè àwọn yẹ o máa fún wọn ní ẹ̀bùn láàárọ̀ ọ̀la. Èpè má rí ìrànlọ́wọ́. Olúwa ní pé bí mo ti ká èpè àjẹ́ kúrò lórí Ọládèjì Àkàndé bàbá àbíyí ẹ̀dẹ tó dẹ̀ jẹ́ wípé ayé ẹ̀ wo àwọn ẹbí ó dẹ̀ wo àwọn ìdílé ẹ̀. Ó ní bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ ni màá fi jẹ́ kí ayé wọn kó wo àwọn ènìyàn. Olúwa wípé ìgbà rẹ̀ máa yí padà fún ọ. Aláwùrí Bákísalẹ̀ Àdàbà ọwọ́ èpè lórí ayé rẹ̀ èyí tó ba ayé rẹ̀ jẹ́ wòlíì Fẹ́mi Dànẹ̀ iná ba gbàdúrà lálẹ́ wípé ọwọ́ yẹ gbẹ ọwọ́ yẹ gbẹ ọwọ́ yẹ gbẹ ọwọ́ yẹ gbẹ. Ọwọ́ wà nínú ẹ̀mí o, ọwọ́ wà nínú ẹ̀mí. Ó lè má dàbí ọwọ́ tó dà báyìí. O gbọ́ tá bá sọ fún ẹnìkan pé ṣe wá ní ọwọ́ ayé wà lára ẹni wá ní ọwọ́ ti wà ń bẹ̀ tàbí kí wọ́n sọ fún ọ pé ọwọ́ kọ̀wọ́. Ọwọ́ ṣe àkẹrẹ agbára ibikíbi tí agbára bá wà ọwọ́ ni wọ́n pè é. Olúkúlùkù ló dẹ̀ ní agbára nínú ayé tiẹ̀. Sórí ogun ìdílé yín ní agbára. Bí ọwọ́ ogun ìdílé bá wà lára rẹ̀ wòlíì Fẹ́mi Dànẹ̀ tí ń fàdúrà sí ọ wọlé iná ló sọ fún ọ pé ó lè já ogun kú láyé o. Àyàfi tí o bá tún rí ọwọ́ Ọlọ́run láti inú ìpè wòlíì. Torí bẹ́ẹ̀ gbogbo ohun tí Olúwa ní kí n ṣe fún ọ lọ́la òun náà ni màá ṣe fún ọ láàárọ̀ ọ̀la. Ọwọ́ tó wà lórí àyànmọ́ ẹ èyí tí ayé ẹ fi wà bí ẹni pé kò ráyé wá ọwọ́ yẹ gbẹ wá gbọ́. Irú àwọn ènìyàn mẹ́rin òun ni Olúwa ní kí n gbàdúrà fún. Olúwa wípé àwọn mẹ́rìndínlógún kan wà ọwọ́ èpè tí wọ́n fi bá wọn wí olóṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ nínú ayé wọn. Olúwa wípé báyìí ni wọ́n ṣe máa mọ̀ wọ́n ti máa ní lọ́wọ́ tẹ́lẹ̀ bọ̀ wá kàn máa já lọlẹ̀ aṣọ ló máa kù sí wọn lára. Ọwọ́ èpè tí wọ́n fi bá wọn ṣeré ni ẹgbọ́ eléyìí sà. Mo dúró nínú agbára Olódùmarè èpè tí wọ́n fi bá ẹ ṣeré èpè tí wọ́n fi bá ẹ sọ̀rọ̀ èpè tí wọ́n fi bá ẹ wí èyí tó wá di ọwọ́ líle láyé rẹ kó gbẹ lọ́dọ̀ mi lọ́la. Olúwa wípé ẹnì kejì tí kí n gbàdúrà fún. Olúwa wípé ọwọ́ àjò olówà lára ẹ̀ ó sì gbẹ́rẹ́ sórí. Olúwa wípé kí n béèrè lọ́wọ́ obìnrin yẹn 29 ni yín ẹ̀gbọ́n mi lálẹ́ yìí. Olúwa ní ẹ sí gbẹ́rẹ́ sí ojú ara tàbí sí ìbàdí ní àwọn ìgbà kan. Olúwa wípé ohun tí ọkùnrin
1: taking fantastic teams in make
0: o fi dúró lọ́dọ̀ yín mọ́ o nìyẹn. Mi ò rí ẹrí o. Olódùmarè ló ń sọ̀rọ̀ rẹ fún mi bí mo ti ń gbàdúrà. Olúwa lòun máa gba májẹ̀mú yẹn jẹ́ òun máa gbà ẹ́ lọ́wọ́ àdágbé àdáfà. Bọ́mi dáadáa àádò ni wọ́n náà ṣe fún ẹ nígbà yẹn. Wọ́n dẹ̀ ní kó o pẹnu mọ́ o dẹ̀ lè sọ fún ènìyàn. Ọwọ́ yẹn ló ń gbà ẹ́ láàánú. Bọ́mi ọmọbìnrin ọwọ́ kan tó wà nínú ayé ẹ àlè alágbára ni sà. Olúwa wípé alágbára kan gun àyà ẹ lẹ́yìn ọkọ ẹ. Olúwa wípé ọwọ́ yẹn ló ń da ìgbéyàwó yín rú. Ọwọ́ yẹn ló ń da ayé àwọn ọmọ yẹn rú. Olúwa wípé òun máa bàjẹ́ lọ́la. Òróró Ọlọ́run tólúwa ní kí n fún ọ olúwa fi máa bàjẹ́. Àkọ́ wípé nípa ìfàmì òróró yàn a ò

gbogbo ọ̀nà ó ní gbogbo kan fi gbogbo sí ọ lára kí àjàgà yẹn kó fọ́ kó fọ́ kó fọ́ lórúkọ Olúwa. Ẹgbọ́n ojú bàbá mi ní kí n sọ fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi lálẹ́ yìí ní gbogbo ibi tó kó ti máa gbọ́ mi lábẹ́ ọ̀run lálẹ́ yìí. Olúwa ní kó pariwo pé Jésù á fún àjàgà. Ó dẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ pariwo lówó òkè sọ pé Jésù á fún àjàgà. Fún àjàgà mi, fún àjàgà lórí ọmọ, fún àjàgà ìbànújẹ́ yìí, fún àjàgà àdágbé àdáfẹ́ yìí, fún àjàgà àṣedànù yìí, fún àjàgà gbèsè yìí, fún àjàgà ẹkú yìí, fún àjàgà ìkórira yìí. Jésù á fún àjàgà. Fún àjàgà tí ò jẹ́ kí n ró lóore. Ẹgbẹ́ òun Olúwa lẹ́nu mi, mo wí lórúkọ Olúwa Olódùmarè. Àjàgà tí ò jẹ́ tẹ́gbẹ́, àjàgà tí ò jẹ́ kówó dúró lọ́wọ́ rẹ, àjàgà tó di ṣẹkẹ́ṣẹkẹ̀ sí ọ lọ́wọ́, èyí tó dì ọ mú tí ò jẹ́ kó dìde kó fọ̀ kó fọ̀ kó fọ̀. Olúwa wí pé kí n fún ọ ní òróró lọ́la pé kó bú sórí. Àjàgà tó lọ jókòó sínú ẹ tó ń ṣe nó wọn gbọdọ̀ ràn lọ́wọ́. Orúkọ Jésù Olùgbàlà, àjàgà yẹn ni mo yí padà, mo sọ di yes láti ṣe lọ. Gbogbo ẹ̀mí tó ń sọ pé bẹ́ẹ̀ kọ́ ẹ ò gbọdọ̀ ràn lọ́wọ́, ẹ̀mí yẹn fò jáde nínú ẹ. Ẹ̀mí tó ń jẹ́ pé ó bí ọmọ, ọmọ tún kórira ẹbí pé wọn kọ́ ló bí òun, kò tiẹ̀ ro oṣù mẹ́sàn-án tó fi gbé. Àjàgà yẹn fọ́. Àjàgà tó jẹ́ kí ọmọ ìyá ẹ kí wọ́n mọ̀ tiẹ̀ ronú pé ẹ̀jẹ̀ kan ló pa wọ́n pa yín pọ̀ tí wọ́n pa lèlé ọ. Àjàgà yẹ kó fọ́ lórí ayé ẹ. Àjàgà tó ń jẹ́ kí àwọn ènìyàn kó kórira ẹ kó fọ́ lórí ayé ẹ. À ń pàdé lọ́la. Bàbá mi sọ wípé fún àwọn ènìyàn lẹ́bù bí mo ti pàṣẹ fún Bàbá Ọlá kó fún The Samson Ládèjì Àkàndé ní owó tó dẹ̀ sọ fún pé kò ní bẹ lọ́wọ́ ẹ̀. Olúwa wí pé gbogbo ẹ̀yí tẹ́ bí ọmọ tó tó kẹ ti máa jẹun ẹ̀ tẹ́ jẹun ẹ̀. Àjàgà kan ló wà lọ́rùn ọmọ yẹn. Olúwa wá ní pé kí n fún yín ní ẹ̀bùn ó ń fún mi kí n fi lé yín lọ́wọ́. Ó ti wò ó kéré mọ bó bá ti gbà á tó gbé délé wà á jẹun ọmọ sáà ni. Bẹ́ẹ̀ ni sà mọ́mì ò lè mísì àárọ̀ ọ̀la, àárọ̀ wòlíì ni sà, àárọ̀ májẹ̀mú ni, àárọ̀ tí Olúwa yóò yí nǹkan padà fún ọ. Olúwa wí pé àìsàn tó wà lára ẹyẹ tó ń rán yẹ. Olúwa wí pé àjàgà ni o, òun máa ja. Olúwa wí pé kò wá àjàgà ikú pé bó ṣe máa dákú nìyẹn tó wà lọ́rùn ẹ kò ja. Mo ń bọ̀ ní CFF Farmer Assembly bó ṣe ń júwe fún ọ. Mo bá ti dé mìíràn wọ́n sáà gbé ọ̀kadà bó sọ fún òun lọ sí ṣọ́ọ̀chì tó wà lẹ́gbẹ̀ẹ́ New Touch Hotel ní Power Line ní Maruga. Tó bá lè jẹ́ Máruwá ló wọ̀ wọ̀ Máruwá. Sọ fún òun ní Máruwá pé o fẹ́ bọ́ọ̀lẹ̀ ní Maruga. O bá ti bọ́ọ̀lẹ̀ ní Maruga sí tó ti bọ́ọ̀lẹ̀ yẹ òun náà ló máa tọ̀ lọ sí ìsàlẹ̀. Wà wá béèrè ẹjọ́ ṣọ́ọ̀chì tó wà ní Power Line ní ẹgbẹ́ New Touch Hotel ó ní mo lọ. Wá júwe fún ọ. Ẹ̀yà ará Ayọ̀bọ, ẹ̀yà ará Ìtèlè, ẹ̀yà ará Ìgbẹ́dá, tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ lè gba ṣọ́ọ̀chì wọlé, ẹ lè gba Ayọ̀bọ, ẹ lè gba Command. Máruwá tó ń lọ sí mìíràn ó lẹ máa wọ̀. Ẹ bọ́lẹ̀ ní Maruga, ẹ kọ Sọ̀dá Side. Ẹ béèrè ṣọ́ọ̀chì tó wà lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì ní Power Line. Wá júwe fún ọ. Màá súre fún ọ bí ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìrìn àjò tí mo lọ níbẹ̀ dé. Màá súre fún ọ pé kí àwọn ọmọ rẹ kó ní ọjọ́ ìyẹ, kí ìwọ náà kó ní ọjọ́ ìyẹ. Àláfíà fún ọ, ohun ayọ̀ ló máa sùn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ dá orí àṣírí bíbò ẹ fi sínú àkáǹtì tí wọ́n pè fún yín 6142083872 6142083872 Jump me last time 6142083872 Okay, Daniel Olufemi Komolafe Asire o ni tu o ọwọ́ ọlọ́run yóò dasọ àṣírí bò ọ́. Ó mọ̀ pé mo sọ fún ọ pé ọdún mẹ́ta oṣù méje àti ọjọ́ mẹ́tàdínlógún òun ni mo fi ṣe nítorí àyípadà tí ẹ ò ní pẹ́ tó bẹ̀ wọn ò ní lọ ẹ mọ́lẹ̀. Àláfíà fún ọ, ohun ayọ̀ ló máa sùn. Má gbàgbé sáàmù tó ti ń kà
46, 60, Isaiah chapter 48, Bobe Kato, Bobe Jehovah Jireh, Nimba 21, Li, Uwapi, Nimba 24, 080, 2930, 5728.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Orúkọ Ọlọ́run bí kí yín gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa lágbókò yìí. Ẹ tún kábọ̀ sórí ètò àṣẹṣe, ètò tá a gbé kalẹ̀ nítorí tiwọ gangan náà lètò yìí fi wa ta fi nígbàgbọ́ gbogbo ìgbà pé pẹ̀lú Ọlọ́run ọba ohun gbogbo ní ṣíṣe. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi, pẹ̀lú mi nílé agbára náà ni wòlíì ìgbà yìí tọ́lọ́run lò fún ìran ìgbà yìí gangan. Prophet Dr. MS Fabi yìí bàbá possibility GP bàbá. Ẹsùrè fún wa.
0: Jehovah, Jesu Kristi Holy Mighty Ẹ, Michael mímọ́, gbogbo ibi tí ìmọ́lẹ̀ bá wà lágbá Ọlọ́run wa. Mo súre fẹ́ nìkan jíjáde rẹ lónìí ẹ̀rín ni.
1: Amen.
0: Wíwọlé rẹ ayọ̀ ni.
1: Amen.
0: O ní bẹ́kún jáde.
1: Amen.
0: O ní bẹ́kún wọlé.
1: Amen.
0: Gbèsè máa kúrò.
1: Amen.
0: Ìtìjú máa kúrò.
1: Amen.
0: Ìnira máa kúrò.
1: Amen.
0: Oṣù kan wà tán fi pamọ́ sí ẹ lára, Ọlọ́run máa bọ́ oṣù yẹn dá.
1: Amen.
0: Ìyá kan wà tó ń gbénú ayé rẹ, ìyá yẹn máa kúrò.
1: Amen.
0: Wàhálà kan wà nú ayé rẹ tó ti ń wá bó ṣe máa lọ, o ní rí mọ́.
1: Amen.
0: Ẹrù kan wà tán gbérù ẹ, Ọlọ́run máa sẹrù yẹn kalẹ̀.
1: Amen.
0: Ẹ wá sọ́dọ̀ mi ló sọ ẹni tó ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́. Tí a dẹrù wọlé lórí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́. Màá wá fi ìsinmi fún ọkàn yín ló sọ láti òní lọ ó máa ní ìsinmi. Ìgbẹ́kẹ̀lé rẹ sí Jésù ọ̀gá ògo kò ní já sí
1: àsán.
0: Àwọn bàbá wá gbẹ́kẹ̀lé wọn rí ànúgbà. Jona gbẹ́kẹ̀lé ó rà ànúgbà. Elijah gbẹ́kẹ̀lé wọn rà ànúgbà. Bẹ́ẹ̀ ni Sakaraya fi gbẹ́kẹ̀lé sọ́dọ̀ Ọlọ́run ó padà rí ó padà jogún ọmọ. Bákan náà ni Manu àwọn rí tiwọn ṣe. Ẹnìkan gbọ́ mi ó máa rí tiẹ̀ ṣe. Wọn ò ní fi ẹ pamọ́. Ọfà ò ní bẹ ẹ o. Ẹ̀rí rẹ ò ní dẹkùn. Ẹkún rẹ máa di ẹ̀rọ. In Jesus name.
2: Bàbá ìní ni ọjọ́ Thursday kí ni.
0: À ń sọ̀rọ̀ lórí pípẹ́ gbogbo ẹni tó gbọ́ mi kan ní gbẹ̀kẹ̀lé náà Ọlọ́run ju ènìyàn lọ.
3: Gbàjọ́ ti pẹ́ dàpọ̀ ọgbà mímọ́ dà ló máa dé.
0: Ènìyàn sọ pé Ọlọ́run ọba. Ènìyàn ṣe bí Ọlọ́run ọba wọn ní.
4: Ayíkò lè bọ́ sí ibù. Àmọ́ wẹ́rẹ́ bàbá bá lè ṣe. Wọ́n ní bí kò sí àwọn wọn ní kò lè bọ́ sí ibù. Wẹ́rẹ́ bàbá bá wà ṣe. Wọ́n ní kò sáré lókè. Ó wáyé fún mi lókè. Ó gbogbo fọ́lẹ̀ mi.
0: Ọlọ́run ju gbogbo ènìyàn lọ. Máa kàn tẹ sọ fún ẹni kò gbẹ́kẹ̀lé
3: sọ́dọ̀ rẹ.
0: Pẹ̀lú gbẹ́kẹ̀lé mi sí Ọlọ́run. Mi kábàámọ̀.
3: Mo
0: láwọn tí ó jọ ọmọ ìyá ni wọ́n
3: bá pa. Àwọn tí ó jọ ọmọ ìyá
0: ni wọ́n sọ pé ṣe gbà táwa ń ṣe olúwa.
3: Ṣé wọ́n gbẹ bọ́ọ̀kì?
0: Wọ́n ní gbẹ́kẹ̀lé sọ́dọ̀
3: rẹ.
0: Wọ́n dẹ̀
3: rà ní
0: lọ.
3: Mother, Father, depend on God. Your joy is in it. We depend upon God. There is power there.
0: You depending
3: on human being.
0: We stay.
3: The Bible
0: even
3: say. What is it that depended upon you,
0: Master? If I want
3: to say upon you, resting upon
0: the Lord.
3: I will not name that man.
0: Enough for me,
3: the man gave me a land.
0: Say Salolo.
3: At Salolo.
0: Wọ́n á ló kéré sí láti
3: fi church. Ọdún
0: sọ ní ọdún 1994.
3: Yes, I'm talking about 1994.
0: Wọ́n ní mi ò fẹ́.
3: So I don't want the land.
0: Adé ó dẹ̀ mú ilẹ̀ yín ó tà.
3: He now sold the land.
0: Ló bá fi ra ilẹ̀ sí.
3: He now bought, used the money to buy land.
0: Model, ẹ̀yin model ni
3: mi rán. At model, the high model
0: at Mẹ́rán. Ìgbà tó ra ẹ̀yin model ni mi rán.
3: Then after that.
0: Ó bá tún náà fẹ́ fún mi lẹ̀. Ó bá tún
3: yí ìgbà tó
0: fún mi. Kò sá fún mi lẹ̀.
3: At the end of the day, didn't give me anything.
0: Àṣẹ torí pé ibi tẹ́mi ń lọ.
3: I didn't know that because where I'm going to is not where he's going.
0: Sórí ibi tán ti jẹ́ ẹ̀kulẹ̀ nítorí
3: òkú ọ̀dọ́ lónìí. Where you've been disappointed is not where you're going.
0: Wọlé ni.
3: For today.
0: Ẹni tó já mi kulẹ̀ lánàá
3: yìí. Me that saw me yesterday.
0: Tomi lé nínú gbogbo.
3: It's not to me today.
0: Ẹni kan náà tún promise mi ló fún mi lẹ́sàyọ̀.
3: Another person did the same.
0: Wọ́n á nínú gbó ni bẹ̀yẹ̀ mi tiẹ̀ mọ̀.
3: Èmi
0: mi mọ́ ibi tó ń jẹ́ ìkọlà.
3: I
0: don't
3: even
0: know yẹn lọ dé pàjá ayọ̀bọ yẹn one way báyìí ni
3: tọrọ tọ
0: báyìí lọ́nà yẹn ń gbà náà
3: lọ
0: gbogbo mi ti sọ mi lè wà ní pákó ní níbi mọ̀sán lọ́hùn yẹn ibi iwájú pákó yẹn ọ̀nà kan sì gbà
3: pàjá
0: mọ́bi police station tó wà ní
3: kíní yẹn
0: road kan gbà bẹ̀ nígbà náà lọ. So mo wá wọ mọ́tò àti mo débẹ̀ arìnrìn ká tó dé bí balẹ̀
3: síbẹ̀
0: yìí arìnrìn ní
3: fáfáfá
0: mo ní mi ò fẹ́ o ẹnìkan tún mi ń lẹ̀ sí láǹbẹ́
3: òun
0: náà bá sọ pé mo láìkí lábẹ́ ògùn
3: títì
0: àṣọ kọ̀ọ̀kan tẹ gbẹnu ẹ sọ́kò ti yá kí n gbé jọkalẹ̀
3: èmi
0: ti ń láìfọ̀rọ̀gùn ẹni náà ń gbéra jí ọba
3: ní
0: ọlọ́run àdàbà ń bá lọ síbẹ̀ mo para parẹ́jọ ló máa ń sá fún mi njọ ti máa dúró dìdàgbò kan ooru àtàwọn ló bá ní tegun bá lọ máa jó tegun bá máa jó tí ó bá jó nǹkan mi ìlẹ̀ lówó mọ́tò ìgbẹ́kẹ̀lé kó tẹ̀ fún mi lówó kábẹ́rẹ́
3: pa
0: sórí inú gbó ta wà mí màmá tó gbọ́ mi
3: anyone here,
0: yes, any movie they call
3: and come back to a caller
0: that
3: even with weeping,
0: they're not just sleeping.
3: But at the end of the
0: day, like you really sudden, you wouldn't have to do your taxi number 5. Only schedule can do it. Ekun le pe dalẹ kan.
3: You can.
0: Ayo nbo lowo.
3: But the joy
0: so don gbo mi loju so
3: pe. What is making you to win plus say you should.
0: Olorun create a reality.
3: The Lord is creating something for you. The Lord is training you for where you
0: go. Lower street forward
3: bush was. You should know not everyone that is stressed.
0: Yeah, big bekele ni
3: asa. Sabe depend upon you
0: ma be the same. 125 number 1 so pe I want to bekele Oluwa.
3: Yo
0: da bi o kisioni. Then he can't pull his shin.
3: And no one can
0: except
3: his star forever. Those that stand, they will not fall. They will not be pulled down. They will not come down. Who do you depend upon? Judges 10,
0: verse
3: 6.
0: Ọlọ́run tí wọ́n ti sinmi létẹ́lẹ̀ wọ́n jọ ọlọ́run yẹn sílẹ̀. Wọ́n wá tẹ̀lé òrìṣà lọ. Inú dẹ̀ bí ọlọ́run. Ọlọ́run wá padà
3: lẹ́yìn.
0: Wọ́n wá rí pé asán ni
3: èrè òrìṣà àti
0: èyàn. Ojú pọ́n wọn gan. Àwọn èèyàn dá wọn ní àrùn. Ibi ni Olúwa rú sí Israẹli. Ọlọ́run fi wọ́n sílẹ̀ fún ará ẹ̀yà Filistini. Fún ará Mamoni.
1: Ní ọdún náà. Wọ́n ni àwọn ọmọ Israẹli.
0: Wọ́n wá ní wọ́n lára ojú pọ́n wọn gan. Wọ́n pọ́n wọn lójú.
1: Ọdún méjìdínlógún.
0: Tí wọ́n
1: fi ni àwọn ọmọ
0: Israẹli. 18 years ni wọ́n fi rí wàhálà.
3: Tí wọ́n fi ní sinmi.
0: Gbogbo wọn eré di títí wọ́n já sí asán. Ìgbẹ́kẹ̀lé wọn sí ènìyàn asán ni. Ẹgbàtọ́ padà sọ́dọ̀
3: Ọlọ́run.
0: Mo bẹ wọn náà padà sọ́dọ̀ Ọlọ́run
3: tí mo lè bẹ sọ níwọ̀n báyìí.
0: Ìyẹn Psalm 128. Psalm Oluwa jẹsẹ owó tó bá ti gbẹkẹ lọ lọhùn tó bẹ
3: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
0: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé
3: ìwé
0: ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé ìwé tó sọ rẹ tó rẹra ẹ sílẹ tó
3: rí tẹnipa
0: tó ọmbù ààrẹ tó wá ojú ọlọrun tó lè gbàdúrà tó lè béèrè onímọ̀ awolẹ̀ rẹ sí
3: àmú
0: ìtìjú rẹ kúrò àmú ẹ̀gàn rẹ kúrò
3: àmú
0: àbùkù rẹ kúrò nígbà náà ojú mi máa ṣí etí mi á wá tẹ́ sí àdúrà
3: yìí.
1: Èmi ti yàn
0: án mo ti yàn
1: án mo ti ya ilẹ̀ yìí sí mi
0: lọ. ẹṣẹ́ jàre yẹn ní second king 20 number 1.
5: Ní ọjọ́ wọn ni ní Ezekiah ṣe àìsàn dé ojú.
0: Ẹ̀rí gbẹ́kẹ̀lé Ezekiah. Ó padà gbèrè tìjú. Padà ìsàn dé. Ó mọ ẹni tó ń sìn. Ẹni tó yọ tó gbà lọ́wọ́ oko ẹrú. Ó sọ fún Isaiah pé kí ni mo lè ṣe oníbòsí. Palẹ̀ ilé ẹ̀ mọ́ finish.
3: Just clear your house.
0: Ó dọ̀dà máa lọ́ọ́ dẹ̀ fèsì ọlọ́run. Ọlọ́run ẹ̀ fọdún
3: mẹ́ẹ̀ẹ́dógún
0: pọ̀n ní. O sọ dáàdì ẹ̀dọ̀ ọlọ́run.
3: O sọ àbálá ọkàn.
0: O sọ àbálá ọkàn wòlíì kan
3: ọlọ́run.
0: Ọlọ́run ọlọ́run máa jẹ́ kò sí ẹni tá a lè fi duplicate ti ọlọ́run. Jẹ́ kí ìgbẹ́kẹ̀lé àti ìgbàgbọ́ rẹ̀ lónà ọlọ́run. Wàá rẹ̀ rí pé wàá rí tùsí
3: rẹ̀.
0: Wàá rẹ̀ ríra padà.
3: Amen.
0: Ẹni Luke orí kẹjọ.
3: Luke 8.
0: Ẹsẹ̀ 43. Obìnrin nísun ẹ̀jẹ̀.
3: Òun
0: náà bóyá ṣe nìyẹn. Gbogbo ohun tó ní ló tán. Àgbà ló padà sọ́dọ̀
3: Jésù.
0: Nígbà náà ló tó rí àlàáfíà fún ayé rẹ̀.
3: Ìwọ
0: náà padà sọ́dọ̀ Ọlọ́run.
3: Is your child
0: sick?
3: Or you don't have a good job? Your husband don't have a good job? Or you are dead? Nothing is going well. Return to God. This
0: morning,
3: beside technique, don't be lazy. Let us pray.
0: You
3: see that Lord,
0: you will
3: not be hidden. You will not be exposed. It will be possible for you. You will be
0: addressed.
3: That is expecting you. And you see God.
0: Amen.
6: Amen. 091-26-26-28-82-16. Níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
7: voice or text. WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fáwọn tó bá fẹ́ pè yín kọ
6: ẹ̀rọ. Ẹ̀rọ ìkejì òun ni 080-50-50-27-27-56-21-21. Ẹ̀rọ ìkẹta.
7: Ẹ̀rọ ìkẹta
6: tẹ́lẹ̀ fi kàwá sí
7: 070-69-69-94-99-92.
6: Pèmí kí n gbàdúrà fún ọ̀nà rẹ̀ Adela ilẹ̀kùn Aṣí. Òun ni Echo Bank 38.
7: 38.
6: 12.
7: 12.
6: 15. 58 68 43 38 38 12 12 15 15 16 43 banki keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta lakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestia Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 89 89 25 252 411 01 01 89 89 25 252
0: Baba gbe soro mi fo Jesu gbe soro mi fo emi leyin ologo kaye le mo pe woni kan soso lo tobi Baba gbe soro mi fo
3: e
0: ja gbadura
3: ado
0: wa ti soro ti mo ba ra bi ninu e Oluwa yo alejo jade alejo jade oga ogo fe lo tempi re alejo jade e ja so fun lo gbogbo emi alejo ni ponju ni aini eyin emi ari je e jare laye mi oya Jesus,
6: Bemi king gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 68 43 banki keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta lakoko yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestia Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 252 411 01 01 89 89 25 252 kò sí ohun tó ṣe tó gbé o nítorí Joe 41 ẹlẹ́wọ̀n ní ta ló ṣáájú ṣe

0: gbogbo ohun tọ́lọ́ba lè lo ẹ fún èmi mọ̀ fún òní regret kó pàdé wa lórí ẹ̀rọ tó ti bọ̀ ẹ̀ àná rẹ̀ ojoojúmọ́ lọ máa ń gbọ́ wa ní àwọn déjà àkókò tó gbọ́ ẹ̀ náà ọ̀rọ̀ ẹ̀rọ adẹ̀dẹ̀ ayọ̀ mọ́lẹ̀ tí ẹ ní ti ṣe ẹgbẹ́ tẹ̀kínkà ní korojú
1: ẹ̀
0: ní korojú yóò dára fún yín.
2: gbogbo àjàgà ogun ló máa já ọlọ́run bọ́bá possibility máa ṣe yánú.
3: Celestial Church of Christ, Obiki Imale Ayo Cathedral 1, Tokale 67, Obiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, ni awon ipade adua, ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lo sose, ipade hour of possibility, laago meso owuro daago kan san, ojo Friday keji lososu ni so oru ma n waye, laago mewa ale, esin ojo osinmi ma n bere, laago mewa owuro daago meji abo san, ewe, ni CCC, Obiki Imale Ayo Cathedral 2, ni Korodu, Tokale 65, Fasasi Anibaba Street, off Oyenuga Street, by Technical College Oke Ota Ona Ikorodu Leko gbogbo ọjọ́ Thursday nípàdé hour possibility láago mẹ́sàn òwúrọ̀ dáago kan sán Friday tó kẹ́yìn oṣù mẹ́sàn òru láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dáago méjì àbọ̀ ọ̀sán lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ a ṣe é ṣe Prophet MS Babiyi JP lolúwa ń lò.
4: Fọ́nrán lọ wú àdúrà 091268812 tàbí 08050275621 ẹ̀kọ́ lọ pé 07069949992
3: lọ́kọ̀ Jésù tẹ̀mí ó ṣe é ṣe.
5: From Lagos, this is
6: Jordan 105.5 FM.
7: This is Jordan 105.5.
8: Nation with a voice for

0: ọdún sí ọ̀nà kẹrin. Iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Ṣé o ní bẹ̀rẹ̀ lórí àwọn abiyamọ? Àwọn abiyamọ. Ẹ gbàdúrà mẹ́ta yìí. Àdúrà kọ̀kọ́. Ọfà mọ́ jẹun ọmọ. Ọfà mọ́ ṣàṣeyọrí lórí ọmọ. Iná lè jáde lára. Wọ́n gbé sí ara àwọn kan. Torí ẹ̀nà ṣe ń ní ọmọ wọn lára. Jáde lára mi. Ògo wọlé. Ègún jáde. Ọfà jáde. Oyoyoyoyo. Bàbá ọmọ ẹ̀. Báyìí a ma sọ, ọ̀fà ma jẹ ọmọ, ma jáde, ma jáde, ma jáde, ma jáde. Jésù Olúwa lórí ètò lọ́la gbogbo tó ń wọmọ ẹgbẹ́ ẹrù ọmọ yín sọ́dọ̀ ẹni fọwọ́ sọ̀yà pé ò ní parí oṣù
1: yìí
0: ẹ̀mí ẹ̀ máa lọ sí ẹ̀yin abiyamọ gbàdúrà ta ló dúró tì mí wípé tó gu ọmọ bá dé ló máa gbẹ̀mí mi ẹ fi ẹ̀mí ẹ̀ di àwọn abiyamọ kan. Bó ṣe ń dá fáwọn ọmọ
1: wọn.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣàìsàn.
1: Báyìí
0: ọmọ ṣe ń lọ wájú. Bẹ́ẹ̀ là ṣe ń wọlé. Gbogbo ẹni dúró tì mí. Pé mi ò ní rójú ọmọdé láyé. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Oyo oyo oyo. Gbogbo ẹni fàbùdó sí mi, ẹmi ò ní jẹun ọmọ láyé. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Ikú mú ẹ̀mí ẹ̀ lọ. Jésù Olúwa wa. Bàbá mi wípé ẹ ti gbàrú àdúrà yìí. Ègún mọ jẹun ọmọ. Gbogbo ẹ̀yin abiyamọ. Ègún mọ serere. Igbó dídí ọ̀nà dídí. Okùn tó ta sójú ọ̀nà. Tí ò jẹ́ lọ. Olúwa finá sùn. Olúwa dáná sí. Ilé àbàdàbà. Ẹyin jì. Tó jà mí tọmọtọmọ. Ẹ̀dákẹ́jẹ́. Gbogbo yẹn kẹ́. Ìwọ ìjì. Tó jà mí tọmọtọmọ. Dákẹ́jẹ́. Ẹ máa kẹ́. Ìjì. Dákẹ́. Ìjì. Dákẹ́. Oyo oyo. Bàbá ọmọ mi. Ìjì tó jà mí tọmọtọmọ. Dákẹ́. Dákẹ́. Dákẹ́. Dákẹ́. Dákẹ́. O ní rí ìjì mọ́. Alágbára tó fi ìjì jà ọ́. Ẹ̀mí ẹ̀ kò lọ sí. In the name of Jesus. Àkọlé ìwàásù mi èlé. Ó wí pé multiple wonders. Multiple wonders. Many wonders.
1: Ọ̀pọ̀lọpọ̀ ìyanu.
0: Lè gédú ọ̀sẹ̀.
1: Ẹ̀mí ọlọ́run.
0: Exodus.
1: Ìwé Exodus
0: 15.
1: Orúkẹ lógún.
0: Fasi 11.
1: Ẹsẹ̀ kọkọ.
0: Kí ló wí?
1: Ó ní tẹ̀lé tàbí ìwọ olúwa.
0: Who is like unto thee, O Lord?
1: Nínú àwọn alágbára.
0: Among the men.
1: Tẹ̀lé tàbí ìwọ.
0: Who is like unto thee?
1: Ológo ní mímọ́.
0: Àìlè mọ̀ ṣàyà
1: ní ọ̀bàdà.
0: Tó ń ṣe ìyanu ńlá.
1: Ìjànú.
0: Who is like unto thee? In those great wonders. Rain by Lika Soya Malai. He do many wonders. He do multiple wonders. Ninu lay. Eniyan ti ami eleju. Ninu aye. Yo se
1: yanu.
0: Ki a se yanu bi. Omo ti o si ko wa.
1: When he make joy to start to become.
0: Ayi ni na aye. Ó dá ayé sínú òfò tẹ́lẹ̀. Ó wá dẹkọrétì. Ó dá igi, ó dá ilẹ̀. Ọlọ́run ni. Tó bá wọnú òfò
1: báyìí.
0: A dẹ̀ sọ́ di ògbó. Tó bá wọ asálẹ̀. A dẹ̀ sọ́ di ilẹ̀ ọlọ́ra. Ó ní èmi ó la ọ̀nà. Ní aginjù. Màá mú omi jáde. Nínú àpáta. Ó sọ fún mi. Ó ní between now and Saturday. Ó ní lọ sọ fún àwọn.
1: Oh, I tell my children.
0: Won't you wonder?
1: Yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, yes, y Me
0: o meni ye o. Won ran mi si oni o.
1: Won
0: ni pase. Ninu ose yi. Ko to pari. Oni ni Thursday. Pari won. Oh. Boga. Iya no kan ti to.
1: O
0: ba sele laye yin.
1: Ni
0: John chapter 9.
1: John 9.
0: Iya no eyo kan. Jesu laju afoju. Won de mama yen mo. Only one wonder.
1: Iya no kan.
0: A debi aluade ko to pe 72 hours ma daily olodu iyanu ko to pe 72 hours olodu iyanu ninu aye mi ninu aye re yo fara oga bi iyanu ba sele iwo ko lo ma so awon eyan ni ori Psalm 126 verse 1-3-4 nigba to luwa de ko lo si oni pada Ada bi eni to lalo kilo se laiwa o de no wa ku fun erin e te wa ku fun ori nigba na ni won wi ninu awon kefori eniyan lo so me lu o dayo to ba je wo lo ro yi re ki se yan to ba sami in january eji oh tori po gbo eto ile in yanu
1: miracle
0: ariyan ji
1: amo
0: kuri kan gba mi
1: ma
0: to lo nta
1: you say car
0: won ti so di korofo
1: but you are empty
0: but bibo se so in a lower that did
1: for you
0: oluwa wi pe awon eyan 1,100,000
1: people
0: won be ni abe o mi
1: under my voice
0: in yanu meje
1: seven miracle
0: lo fe sele si mo lu agogo iyanu akoko mi mo bi o se sele idapada gogo eko lo re iyanu restoration in my life ko sele si o number 2 iyanu ti mo ri open door ni
1: mo
0: duro bi na siri ni waju re lai to gbo
1: mi
0: ona si
2: mo fi ope fun olorun fun ore to se ninu aye mi oruko mi christian name ni abosede abiodun mo n gbe ni ako lati gba ti mo ti join ijo yi itan mi yi pada idile mi itan wa yi pada gbogbo lo ni rowo rose testimony akoko mi ni pe nibi ti mo tin taja ni gosa ibo kan wa challenge mi ni jo friday wi pe ah iwo lo ni gbogbo gosa market yi bae o tori nigba kan e taja tele okan joko ni oja re ma re te bo bayi o ti lo village o ti lo gbe ogba nje wa ero wa po lori re bayi yi pe kin wa ra moti fohun o ni o raja ko wo 200 yi laye mo ra more than 1 million bayi mo si supply re orun si dide yanu fun mi mo dupe lowo olorun ngba ti a n bo ni at travel ni kaduna ni jeta ari anu gba oloko to gbe wa o ti yo to ye pe trailer yen o face wa emi gan ti ma fe gbadura ti ma travel bayi mi o n gbadura ni enu ona bo emi yen ta so pe kin duro ni center enu ona le mi kin to jade emi a tun so pe ti sele ba sele gan ta lo fe ta number ta ni akoko fe pe mo fi mo amobi ti ota mi ku si emi yen ta n gbe wa mo ni loruko Jesu se nigba ti ogode yi mi o ni kuku ya omo mi akobi o tin wa admission fun o ti se jabu mi emefa ko ri admission sugbon ojo ti mo gbo ito authority ti olori ogun mi jade laye omo mi ri admission ni university abuja
0: gbogbo olori ogun aye ti e na
3: every academy of your life
0: ati olori ogun aye te
3: every academy of my life
0: wo ma jade laye
3: amen
0: fese jele so pe jade laye eyin to e soro yin di olori ogun fun
3: all of you that are my academy
0: body will die
4: ara yin ti de didi.

0: sọ̀rọ̀ ni kara smith ilé yẹn mo ti kàn fún 17 years ni ilé bo ilé yẹn kàn wà nbẹ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra smith yẹn mo akọ ilé yẹn ta within January till now landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ bóun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúrà
1: àtúrà. Lona eléyìí tẹ́yìn nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
0: Mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí ní January. Ẹ̀dùn parí ẹ̀dùn January 6.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni olú àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ wọ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe pé wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: Ó
1: tó ń pè ní great mercy nìyẹn, tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ kìkì.

0: Àwọn ọjọ́ kan wà tí ọlọ́mọ ń yà sọ́tọ̀ fún gbogbo ìṣẹ̀dá tó bá fẹ́ yọ kúrò nínú ogun tàbí tó fẹ́ gbé sípò gíga. Irú ẹ̀ ni èni Friday on the 14th. Gbogbo bíkíbi tó bá wà, à ń lọ sí sápàdé ìpàdé àwọn New Seraph tí wọ́n máa ń ṣe ní ọdọọdún. Alẹ́ ìní program yẹn. Now, àwọn ènìyàn tí wọ́n bá dẹ̀ ń tẹ̀lé wa lọ, tó bá sì wá sí church ní Fagba nírọ̀lẹ́ yìí, tó bá ní interest láti lọ sí ṣọ́ọ̀rù yẹn, free bus ló máa gbé ẹ lọ, ó ló máa gbé ẹ padà. Gbogbo ẹni tí ẹ bá wà ní Ìkòròdú area tí ẹ fẹ́ lọ sí ṣọ́ọ̀rù yẹn ní sápàdé, free bus ó máa ń wà, a máa wà ní low cost bus stop ní Sábó Ìkòròdú yẹn. Ẹ bá mọ́tò ọ̀fẹ́ ńbẹ̀, white la máa ń wọ̀ nírú alẹ́ ìlọ sí sápàdé ni wọ́n sì lè yà ní New Seraph program ní Bega bus stop. Ẹ máa rí free bus ńbẹ̀ èyí tí ẹ bá fẹ́ bá wa lọ. Màá fún ní nọ́mbà tí ẹ máa pè èyí tẹ bá fẹ́ bus tẹ fẹ́ kí mọ́tò ọ̀fẹ́ gbé yín. Àdúgbò tẹ bá wà, bóyá wà ní Osodi, mọ́tò máa wà ní Osodi náà ní Under Bridge. Wà á ti rí mọ́tò yẹn tí wọ́n máa gbé bánà New Seraph sí ní alẹ́ yìí. So gbogbo bí angle tó bá wà, tó bá fẹ́ kí mọ́tò gbé ẹ àbó fẹ́ kán direct ẹ síbi tí mọ́tò ọ̀fẹ́ ti máa gbé ẹ wá sí sápàdé. But program ta ní Fagba yẹn, gbogbo ẹni tí ẹ wà ní Lagos State, 3 títí di 8 alẹ́. Ta bá ti ń parí ní 8 la máa gbéra. So mọ́tò ọ̀fẹ́ máa wà ńbẹ̀ tó máa gbé àwọn èèyàn láti Fagba yẹn títí lọ sí sápàdé lálẹ́. We go and we come back. Alẹ́ ìní sápàdé yẹn pọ́n wọlé ló mọ́ wà ńbẹ̀. So ẹni tẹ́ wà ní gbogbo Sàgám, Ìjẹ̀bú òde àti gbogbo agbègbè yẹn, ẹ jájọ pàdé ńbẹ̀. Àbó wà ní Ìpara, Ìsára, àwọn ìlú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó yí gbogbo bẹ̀ yẹn ká. Ẹ já pàdé sápàdé ní alẹ́ yìí fún ìṣòro New Seraph yẹn. Ó máa jẹ́ ọjọ́ tí ó ní agbára. Ẹ ó ní testimony. Ọkàn yín á dẹ̀ balẹ̀. Ogó rẹ ó máa bú jáde o. Ìràwọ̀ tó ń tàn yìí kò ní wà kòkò mẹ́ lọ́wọ́. Ìwọ ni olú ọmọ, ó dẹ̀ máa jèrè àdúrà lórúkọ Jésù. Engineer Tadoke lọ.
1: Praise the Lord. Orúkọ mi ni Ọlámidé Lẹ́bílé Fari Makure. Ó ṣẹlẹ̀ wípé ní last year a jẹ owó ilé ọdún méjì àrò owó ilé san. Ó wá ṣẹlẹ̀ wípé landlord wá sọ wípé òun ti endure enough. Ó ní oṣù ó fún wa ní quick notice ní June. Ọwọ́ wò ó pé níbo ni à á gbé gbà. Bàṣe ó fún wa ní ọjọ́ Friday. Bó ṣe di Sunday nìyẹn bá ṣe gba orí òkè ògo lọ nìyẹn. Bí mo ṣe rí pósítà bàbá ń bẹ̀, mo lẹ̀ mọ́. Mo wá ní bàbá gba lẹ́tà yìí ká o. Wọ́n fún wa ní quick notice pé ká kúrò ńlé àdẹ ní nkankan o. A àti ìralẹ̀, a àti ìṣe anything o. Mo ní kẹ ṣe o, ẹ yà wá lẹ́nu. Kẹ sọ ẹ̀gàn ìdògo nínú ayé wa. Kò pẹ́ kò jìnà. Bá ṣe bẹ̀rẹ̀ bí owó yẹn ṣe dé nìyẹn, ta lọ ralẹ̀. Kò kọ̀ pẹ́, wọ́n ní ká jáde before December. By October, a ti kọ́ lé tán. Bá ṣe kó lọ nìyẹn ní October 28.
2: Wọ́n fún yín ní quick notice ní June. Ẹ̀dẹ̀jọ owó ilé ọdún méjì. And by the mandate of this commission.
1: Yes.
2: Láàrin June sí October.
1: October 28.
2: Ẹ̀kọ́lé.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Báwo lẹ kó lọ bẹ̀?
1: Akọlọbẹ ni last year.
2: Ni last year yẹn náà lẹ kó lọ bẹ̀. Ẹnìkan na ọwọ́ síbí.
3: Stretch your hand this way.
2: Mi ò mọ ohun tó ń retí lọ́wọ́ Ọlọ́run ìpè yìí.
3: What you are expecting from God of this commission, I don't.
2: Ẹ̀yin tí ìtìjú ti ń kọlẹ̀kùn lọ́wọ́.
3: Your shame is already knocking.
2: Ọlọ́run ìpè yìí kó yọ sí Ọlọ́run.
3: Amen. God will appear to you suddenly. I decree.
4: Oh, yeah, Lord, did
3: they?
4: Yes, Lord, did
3: they? So I can lift up others.
4: Lord, did they?
3: Trust in this day.
4: Can no one
3: stand up your head?
4: So, where? Ọlọ́run mi.
3: Oh my God.
4: Lórúkọ Jésù.
3: In the name of Jesus.
4: Mo fẹ́ dìde.
3: I want to be lifted.
4: Kí n lè fa àwọn
3: ìrírí. So I can lift up others.
4: Mo fẹ́ dìde.
3: I want to be lifted.
4: Kí n lè fa ọmọ ìyá
3: mi. So I can lift up my siblings.
4: Mo fẹ́ dìde.
3: I want to be lifted.
4: Kí n lè fa ọmọ bàbá mi.
3: So I can lift up my father's siblings.
4: Sọ pé mo dìde lẹ́nu.
3: I am lifted today.
4: Àwọn tó yí mi ká dìde.
3: Don't disorder me, I lifted.
4: Ṣé àmì.
3: Amen.
4: Ṣé àmì.
3: Amen.
4: Tún
3: ṣe
4: àmì.
3: Amen.
4: Ẹ̀rí àná.
3: Amen.
4: Ẹ̀rí àná.
3: Amen. Pray. Sọ government is delaying me.
4: Si o je ndide.
3: They don't let me rise.
4: Ma baje.
3: Be destroyed.
4: Yo yo yo.
3: Yo yo yo.
4: Ayaka
3: da. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje. Ma baje.